0: gbàdúà àkókò títayọ rẹ àkókò ìyanu rẹ tí wàá fi gbàgbé ìrònú àti ìbànújẹ́ kíkorò lórúkọ jésù àkókò ìyanu yẹn kó dé bá ẹ lórúkọ jésù kó dé bá ọmọ rẹ lórúkọ jésù ẹgbọ́ ṣe bí gbogbo wọn la ka bíbélì arákùnrin kan wà tí wọn fi ń tọrọ báárà tí wọn a máa gbé sí ẹnu ọ̀nà géètì dáradára àwọn ẹbí ẹ wọn a máa fi tọrọ báárà bí ò bá sóun ò jẹun torí pé ó yarọ ìyẹn ni wọn fi ń tọrọ báárà ṣùgbọ́n gbà tó di ọjọ́ kan ọlọ́run máa rántí rẹ àwọn ìránṣẹ́ ọlọ́run ló kọjá lẹ́gbẹ̀ẹ́ ó wá ń wò wọ́n àtàwọn tí ó ń ti kẹ̀kẹ́ arọ yẹn pé bóyá ó lè fún wọn ní nǹkan kan ṣùgbọ́n wọ́n sọ fún wọn ní gbọ́ o wúrà fàdákà wa kò ní ṣùgbọ́n tá a ní ní orúkọ jésù dìde kí o sì máa rìn èmi náà wá pàṣẹ fún ẹ gbogbo ìwọ tí ayé rẹ ń rákòrò tó jẹ wípé ayé rẹ ń wọ bí arọ tó ń fìdí wọ bí arọ lónìí ogo rẹ kó dìde kó máa fò gbọ́ ogo rẹ kó dìde kó máa fò ogo ọmọ rẹ kó dìde kó máa fò kó rógo lùláyé mo ní wàá rógo lùláyé sẹ ọkàn rẹ á balẹ̀ yóò dára fún ẹ owó ń bọ̀ ọládẹ ń bọ̀ má jẹ́ kó bá ẹ nínú àárẹ̀ ìfúnpá gíga torí tó bá ti ronú jù ìfúnpá gíga ni ó padà mú wá má jẹ́ kí ọ̀tá yọ ẹ́ nígbà tó owó yẹn bá dé má máa na sórí oògùn kò dáa mìfẹ́ o mọ́ na sórí oògùn torí pé yóò padà dáa á dára kò ní bàjẹ́ o kó má ṣe bàjẹ́ ni mo ṣe wá o a máa ń kọrin kan gbà yẹn ní cac òkè gbalajero omo èkìtì kí ni orin yẹn orin yẹn làmìlaka mo láìkí ẹ gan-an ìgbẹ̀yìn ni mo rò tí mo ṣe gba jésù gbọ́ ọba mi máa ó lóore jẹ́ kí gbẹ̀yìn mi dára mo níṣẹ́ ìgbẹ̀yìn ni mo rò ni mo ṣe gba jésù gbọ́ ọba mi máa ó lóore jẹ́ kí gbẹ̀yìn mi dára jẹ́ nǹkan lẹ́ẹ̀kan sí kó gbọ́ mo ní ìgbẹ̀yìn ni mo rò tàtí tó ṣe ìgbẹ̀yìn ni mo rò tí mo ṣe gba jésù gbọ́ ọba mi máa ó lóore jẹ́ kí gbẹ̀yìn mi dára torí kí ìgbẹ̀yìn rẹ yé dára o ti gba jésù ìgbẹ̀yìn rẹ yóò padà dára ìgbẹ̀yìn ayé rẹ ò lè já sí ẹkún láyé torí pé ẹnìkan kì í gbẹ́kẹ̀lé jésù kó padà sun ẹkún àsán dalẹ́ no bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ onílé kóró ọ̀la ń bọ̀ wá dẹ̀rọ bó pẹ́ o bóyá mo ṣì máa sóríire kó wá pẹ́ mọ́ àsìkò ríire rẹ o ti dé báyìí mo ń bọ̀ ara mi olùfẹ́.
1: Orúkọ mi ni Monísọ́lá Ògúnnúbì ní ìjẹ́jọ tí bàbá pè wá pé ká wá dá owó ilẹ̀ èmi ni mo kọ́kọ́ wọ bàtà bàbá nígbà tí mo wọ bàtà bàbá mo béèrè nǹkan tí mo fẹ́ nígbà tá a ṣe tọ́ṣẹ́ tí mo mọ̀ tá a lọlé mo yà lọ́jà mo ra àwọn ọba nǹkan díẹ̀ nígbà tí mo wá délé pé kí n tiẹ̀ wo iye owó mi tó kù sí àkáǹtì mi bí mo ṣe rí nígbà tí mo wò ṣàmúṣà 40,000 tí mi ò mẹni tó sẹ́ǹdì ẹ̀ sí mi mi ò dẹ̀ rí alert mi ò dẹ̀ rórúkọ mo wá dúró pé bóyá kí n tiẹ̀ dúró fún ọjọ́ mẹ́ta bóyá ẹni tó fún mi á pè mí wọn ò pè mí o gbà tó di ọjọ́ kẹrin mo ṣẹ̀ṣẹ̀ náwó 40,000.
0: Ara mi olùfẹ́ kó tó di pé agbọ́rò ẹ̀rí kejì ṣe rí ọjọ́ yẹn ẹ̀mí olúwa ló bá mi sọ̀rọ̀ pé wòlíì bó tilẹ̀ kéré jẹ́ kí àwọn wọ̀nyí ní ìpín sí ilẹ̀ tí a fẹ́ rà nílùú Ṣàgàm olúwa ní bọ́ bàtà bọ́ sálúbàtà ẹ sílẹ̀ sálúbàtà ẹsẹ̀ rẹ bọ́ kó jẹ́ kí àwọn tó gbàgbọ́ kan tẹsẹ̀ sí kọ́dẹ̀ mú iye tí wọ́n ní sílẹ̀ màmá yìí ló mà kọ́kọ́ ṣe ẹ gbọ́ mi ìmọ̀ bóyá 5,000 àbí 4,000 ẹ wá wo ohun tí ọlọ́run ṣe ṣe rí 40,000 yẹn mi ó dàbí 40,000,000 lójú màmá yìí ni mo wá gbàdúà gbogbo ìwọ tí ò ń wo owó kékeré bí owó ńlá gbogbo ìwọ tí owó tí ò tó ẹlòmíì ná láàrin ìṣẹ́jú kan tó ń wo bí owó tí wà á ná ní gbogbo ọjọ́ ayé ẹ mo wá gbàdúà ọlá àti ọrọ̀ tí ń dẹ̀rù gbòṣì kó yalù ẹ́ Jesu Oluwa wa, amen.

0: mo ń bọ̀.
1: Ọkọ mi ni Ìdòwú Aziz, mo wá láti Sàgámù. Mo dúpẹ́ lórí oore tọ́lọ́run ṣe fún mi níjẹjọ tí mo wá bíbá mi ò lè nàró láti gbàdúrà. Ó rẹ̀ mí gara mi wík. Bẹ́ẹ̀ ni mo dúró ara mi wík. Òróró tí dáàbì ní ká mú wá káwọn gbàdúrà sí tá a fi kóró ọ̀sẹ̀ yẹn sí. Bí dáàbì ṣe gbàdúrà sí báyìí tí mo mọ̀ òróró yẹn báyìí. Gbogbo ara mi ó wà òkè. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ẹkùn mi tẹ̀.
0: Arábìnrin olùfẹ́, ẹ jẹ́ ń fi àkókò yìí ràn yín létí. Ẹ̀yin ènìyàn mi, arábìnrin olùfẹ́ nílùú Lùsádà, ẹ máa kú oríire o. Ẹ̀yin ará mi olùfẹ́ ní Lùsádà, ẹ kú oríire. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ni àtàn. Ẹ múralẹ̀ o, ṣe rí òróró tiyín, mo máa kó wá sí Lùsádà. Lùsádà àti agbègbè rẹ̀, alápótí Lùsádà, orílẹ̀ gbòkó, gbogbo yín pátá agbára. On the 26th ni ìsọjí ti Lùsádà máa bẹ̀rẹ̀. On the 26th, ìsọjí Lùsádà bẹ̀rẹ̀. Gbogbo yín ẹ get ready, ẹ múra sílẹ̀ gírígírí torí ó máa ní agbára. So orúkọ ìsọjí yẹn òun náà ni ìtàn mi gbọ́dọ̀ yí padà sí rere. Kò sí ni tó bá ti tẹ́wọ́ gba òróró yẹn, ayé ẹ̀ dẹ̀ máa nítumọ̀. A ní àpẹẹrẹ ohun gbogbo a wá bọ́ sí ìrọ̀rùn fún ẹ. Níbo ni ìsọjí yẹn ti fẹ́ wáyé? Tẹ́ ẹ bá ti dé Lùsádà under bridge, ẹ béèrè gboko community primary school. Ẹgbẹ́lẹ̀ kan sí Gboko community primary school. Kò jìnnà sí under bridge yẹn. Iwájú ilé ọba Gboko gan lè máa gbà kọjá. Tẹ bá ti déwájú ilé ọba yẹn, ẹ gba street tó wà níwájú ilé ọba sísàlẹ̀ díẹ̀, ẹ ti rí school yẹn ńbẹ̀. Lórúkọ Jésù, ọkọ̀ yín á balẹ̀ o, inú yín yóò ṣèdùn. Lórúkọ Jésù, ẹ̀rí bá ti ṣe. Mo fi àkókò yìí kí gbogbo ìjòyè pátá nílùú Gboko àti Kábíyèsí, ìyálọ́jà bàbálọ́jà, ìlú náà ní dàrú, yóò máa dàgbà sí. Ẹ sì máa rí ṣe o, n kò ní buyín lọ́wọ́. Bó bá wọlá Ọlọ́run tí mo mọ̀ pé ó wọlá Ọlọ́run, gbogbo ohun rere láyé yóò máa wọ ìlú náà wá, kò ní dáwọ́ dúró. Jésù Olúwa wa, àmí. Ẹ má wàá gbàgbé, tó bá di ní ọjọ́ Tuesday tó ń bọ̀ ni ìpàdé àdúrà ti sùúrù lérè. Níbo ni ní sùúrù lérè? Òun náà ni Fuja Street Community Hall tó wà ní Fuja Street. Aago mẹ́jọ àárọ̀ sí aago méjìlá ni. Ẹ múralẹ̀, ẹ tú yáyà, ẹ jẹ́ ká gbàdúà nítorí Olúwa ni ká béèrè, ká lè jọ béèrè rẹ̀ bákan náà. Ìyẹn nìkọ́kọ́ Friday eléyìí gbogbo wa pátá ẹ já pàdé ní ìlú kí ló orúkọ rẹ̀ ń jẹ́ Ìsàgà. Tẹ́ ẹ bá ti dé Ìsàgà, ẹ kọ̀lẹ́ ẹ̀ lọ sí Sabo Under Bridge ní Oníjòkó Town Hall. Aago mẹ́jọ àárọ̀ sí aago méjìlá ni. Níbi tí inú àdúà yóò ti máa jò, tí ògo Ọlọ́run yóò sì máa fi ara hàn. Lórúkọ Jésù, lọ rí ànúgbà kó o sì rí ògo lò láyé. Bákan náà, ẹ mọ́ gbàgbé o, ìpàdé àdúà tó máa ń wáyé ní oṣooṣù. Ẹ gbọ́, àkọ́kọ́ òun ni tìlú Mose. Ìpàdé àdúà tí mo ṣe yìí Friday kejì ní every month ni. Tí inú oṣù kẹwàá yìí yóò ní agbára o, yóò sì ní gbọ́gbọ́n ná. N ta pè ń bẹ̀, ẹ gbọ́ lágbára lọ́wọ́ Ìlédùmarè. Ẹ múralẹ̀, ẹ tilẹ̀ gba mantle tiyín lóṣù yìí. Nínú oṣù kẹwàá ni mo ṣe, ẹ gba mantle tiyín ń bẹ̀ lágbára lọ́wọ́ Ìlédùmarè. Ìyẹn nìkọ́kọ́ ni tó dàbí rẹ̀. Níbo níbẹ̀? Ẹ̀yin ará Aboru, ìyànà pájà, ẹgbẹ́dá, agége, odì, olówó, gbogbo yín láti Súpà, Abúlẹ́gbà, ẹ máa bọ̀ ní Mose ní Second Friday. Tẹ́ bá ti dé ní Friday kejì, tẹ́ bá ti dé Mose yẹn, ẹ béèrè onílé gogoro bus stop. Tẹ́ bá dé onílé gogoro bus stop, Tadeyo Street number 27. Ṣé rí Tadeyo Street yẹn, òun ní ọ̀nà tó forí sọ onílé gogoro yẹn. Ẹ kọ̀ béèrè Ìdẹ̀ra Cinema Hall. Ìdẹ̀ra Cinema Hall yẹn òun ní number 27 Tadeyo Street. Aago méje àárọ̀ kùtùkùtù la máa bẹ̀rẹ̀, a máa ń parí ní aago mẹ́wàá àbọ̀. Torí tí n bá kúrò ńbẹ̀, mo ṣe lọ sí Ìsàgà. Orúkọ Jésù oko yin yo si bale eh mumbo e je ki eh a sa le gboro eri mo nitori akoko wa eh ipade adua ti osoosu kan na oru igbenija to je iso oru eh friday keji niyan na ni ilu eh okuafo ni ijotun ijotun lo ti ma nwaye e kan losu niyan oru igbenija gbogbo eniyan pata lati badagiri okuafo agbadarigi eyin ti lusada titi to fi de okoko titi to fi de my two e wo moto to lo si okuafo bus stop lagos badagiri expressway eni okuafo bus stop te ba bole maruwa wa nbe koropwe wa nbe okada de wa eni ko gbe yin lo si ijotun junction te ba de ijotun junction yen e wo apa otun yen e ri ona kan nbe e wo be street akoko bi ile keta si junction yen ni oni ori oke ijo imole alaye ago mesan ni pade ma nbere lale a ma pari ni ago meji ni idaji a wa pin ororo ororo la pe nbe ibe ni gbogbo eyin ara badagiri patapata ati badagiri consequences ati gbogbo awon chapters wa ibe le ti ma gba ororo osu kewa agbara lowo Elejumare loruko Jesu yo dara fun yin lori oke yen eri ibe e gbo laipe eri yen ni agbara e wa ka jo gbadura ka si gboro Oluwa enikan gbo mi mo fe ko da si ipade yi pelu owo bere lati 2000 1000 1002 bo ti se o ti ra anugba anu dide si e account number yen ri 00699 36 107 gbole kan si 00699 36 107 access bank oruko to wa nbe light of the living church pe ero ibani soro yi 0706717 0079 lo follow me lori Facebook oruko to wa nbe prophet ruti mele somi eyin ti e fe ororo agbara nkan kan se adura anu e lo si abano jerud alabama bus stop ile baba oyiwole street
2: Blue 99.1 FM Ìtànnì olóko dídán látàkúrẹ́ la ti ń fọn rere ṣe ti aráyé.
3: Gbangba làṣà ta torí ẹ̀ la ṣe dúró dédé.
2: Glow 99.1 FM

0: Mo ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Mo kí yín níbẹ̀ yẹn sí àlàáfíà lẹ́wà o. Mo sọ pé kí àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Gbogbo ẹni tó sàmí láàárọ̀ yìí, orí ọ̀fẹ́ Ọlọ́run, àlàáfíà rẹ̀ yóò wá sórí yín o. Ọ̀nà mẹ́ta làdúà máa ń gbà láti ṣe. Number one, ẹni tí a gba àdúà fún, tó bá ṣiṣẹ́ àdúà, àdúà máa bọ́ sórí ẹ̀. Tàbí tó bá sàmí sádùà, àdúà yóò bọ́ sórí ẹ̀. Ọ̀nà kejì, bí ẹni tá a gbàdúà fún, bí kò bá ṣiṣẹ́ àdúà, àdúà kò ní wá sọ́dọ̀ rẹ̀. Ẹnikẹ́ni tó bá sàmí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sí àdúà yẹn, àdúà yẹn ó bọ́ sí lára, yóò dẹ̀ ṣe mọ́ lára. Ọ̀nà kẹta, bí ẹni tá a sàdúà fún, bí ò bá sàmí, tẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ò sàmí, àdúà ó padà sọ́dọ̀ ẹni tó rán níṣẹ́, a bọ́ sórí ẹ̀. Ìdí nìyí tẹ́ fi rí wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ aládùà, ọ̀nà wọn máa ń là. Torí ọ̀pọ̀lọpọ̀ àdúà tí a ń ṣe fẹ́nìyàn, ó ń lẹni tó à ń ṣe àdúà yẹn fún kò gbá sọ́dọ̀, àdúà yẹn padà sọ́dọ̀ wọn. Ẹ dẹ̀ mọ́ gbàgbé, òwe Yorùbá sọ pé ẹ ń bá nawọ́ kan sẹ́nìyàn, ẹgbẹ̀rún ọwọ́ márùn-ún yòókù ọ̀dọ̀ rẹ̀ ní ń bọ̀. Èmi náà nawọ́ sí yín láti gbàdúà, ta ló sàmí, ọwọ́ Ọlọ́run yóò kan ayé yín. Ọwọ́ ìrànlọ́wọ́, ọwọ́ Ọlọ́run ó máa kan ayé yín. Ọwọ́ Ọlọ́run. Matthew, nígbà tí ọ̀nà bá dítán, in tó ṣe pàtàkì, ò ń lọ́wọ́ Ọlọ́run. Nígbà tí ò bá sọ́nà mọ́, ohun tó ṣe pàtàkì, ò ń lọ́wọ́ Ọlọ́run. Isaiah chapter 41 ní verse 10, ó sọ nípa ọwọ́ Ọlọ́run. Isaiah chapter 41 verse 10.
1: Ìwọ má bẹ̀rù.
0: Ìwọ má bẹ̀rù.
1: Nítorí mo wà pẹ̀lú rẹ.
0: Mo wà pẹ̀lú rẹ.
1: Má fòyà.
0: Má fòyà.
1: Nítorí èmi ni Ọlọ́run rẹ.
0: Èmi lọ́lọ́run rẹ.
1: Èmi ò fún ọ ní okun.
0: Number one, má fún ọ ní okun.
1: Nítòótọ́.
0: Nítòótọ́.
1: Èmi ò ràn ọ lọ́wọ́.
0: Number two, má ràn ọ lọ́wọ́.
1: Nítòótọ́. Èmi ò fẹ́ wà tún òdodo mi gbé ọ sókè.
0: Number three, má wá fi ọwọ́ tún òdodo mi, má fi gbé ọ sókè. Matthew, so máa sàmí, o máa rọ́wọ́ ìyanu. Gbogbo ẹni tó sàmí láàárọ̀ yìí, ọwọ́ ìrànlọ́wọ́, ó yá kó jáde sí ọ̀rá. Ọwọ́ Ọlọ́run, ọwọ́ Ọlọ́run, ọwọ́ Ọlọ́run. Tẹ́nìyàn bá sọ fún ọ, bọ́ba lọ rọ́wọ́ mi. Ọwọ́ èèyàn kò sí tí ò lè bá dé, ṣùgbọ́n ọwọ́ Ọlọ́run àánú ni. Tó sàmí, àánú jáde sí ọ̀rá. Matthew, ọwọ́ Ọlọ́run, Psalm 118 ní verse 16, ó gbọ́ ohun tó sọ ni, ó ní ọwọ́ ọ̀tún Olúwa. Psalm 118 verse 16.
1: Ọwọ́ ọ̀tún Olúwa.
0: Ọwọ́ ọ̀tún Olúwa.
1: Ó lágbèga. Ọwọ́ ọ̀tún Olúwa ń ṣe aṣẹ agbára.
0: Ọwọ́ ọ̀tún Olúwa ń ṣiṣẹ́ agbára. Matthew, so máa sàmì, ọwọ́ ọ̀tún Olúwa, ó yá kó kan ayé rẹ̀. Ọwọ́ ìrànlọ́wọ́, ọwọ́ Olúwa, ó yá kó kan ọ lónìí. Ẹni ọwọ́ rẹ̀ bá kàn, ọ̀nà á dẹ̀ là. Ẹni ọwọ́ rẹ̀ bá kàn, ìrànlọ́wọ́ á dẹ̀ dé. Matthew, nígbà tí mo dé nùwé Isaiah 48 ní verse 13, Isaiah 48 verse 13, máa gbọ́ ohun tó sọ.
1: Ọwọ́ mi pẹ̀lú.
0: Ọwọ́ mi
1: pẹ̀lú. Ló sì ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀.
0: Ló fi ìpìlẹ̀ ayé sọlẹ̀.
1: Àtẹ̀lẹ̀ ọwọ́ ọ̀tún mi.
0: Àtẹ̀lẹ̀ ọwọ́ ọ̀tún.
1: Ló sì na àwọn ọ̀run.
0: Ó ló na àwọn ọ̀run.
1: Nígbà tí mo pè wọ́n.
0: Nígbà tí mo pè wọ́n.
1: Wọ́n jùmọ̀ dìde dúró.
0: Wọ́n jù Matthew, ó ní ọwọ́ ọ̀tún mi, n ló fi ayé sọlẹ̀. Àtẹ̀lẹ̀ ọwọ́ mi, òun ló pìmọ̀ àwọn ọ̀run. Matthew, ẹ̀rù kan ń bà mí. Ẹ̀yin oníṣáyẹ́nsì, ẹ wá bá ń ṣàlàyé. Lórí ilẹ̀, gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá, ọjọ́ Monday, ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ ní ìlú Apatẹrẹ. Àwọn wo là ń pè ní soldier of Christ? Number one, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ, orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà. Number one, àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn. Gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè. Number two, gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn, èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday. Orí òkè no mọ wọ̀ nílùú Apatẹrẹ. Gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀. Láti Ìwó Road, tẹ́ ẹ bá ti dé Ìwó Road, ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji. Ẹ wá sọ̀kalẹ̀ ní Apatẹrẹ. Orí òkè no mọ wọ̀ ní Lagelu. Ẹ bá ti sọ̀kalẹ̀ ní Apatẹrẹ, ẹ ti dórí òkè. Ẹ kàn bèrè bàbá Eke 47. gbogbo aye lo ti mo be arojo monday ma bo ago mesan si agogo mejila o ma ni agbara loruko jesu yo dara fun o n to nla koja yen o bori e o lanfani ati ri mi emi ati e o jo soro a o de jo gbadura papo oro re yo de di testimony jesu oluwa wa matthew lori le ta ba ki bible wole awon tan gbe kan ga tan ba gbe lo kini won ma kan won kokko kan ye pe abi ngbo ba de sale won ko omi tan ba tun gbe lo won to ko omi omi kan be tan ba kan afunfun kini won iyan ni wipe ori omi o le rupe duro le matthew iwo wa lo bu o le rupe emi na ti se be mo wa gbe bucket omi mo gbe sile mo wa nda sori e mo fe ki erupe ko lefo lori omi ko possible o lo lohun sese to fi gbe erupe sori omi to je pe ta ba ngbe ile lo omi la ma kan ti o de gbe o gbe ile mi ah eni kan sami owo olorun o ma gbe o jade oro to so inu genesis chapter 1 o na lo ti pe omi jade epe jade lati nu omi epe wa duo lori omi o ta ko science abi be ko eni kan sami lato ni lo owo olorun o ya ko ka aye re ori yen so yi be owo re kan mi owo iyanu re owo

0: ojoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí. Ìdí nìyí tí kan ní Glow 99.1 FM ìjàpọ̀ Estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ Ìṣẹ́gun àti Ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí 12 ọ̀sán.
1: Ẹ pàdé àwọn atọ́kùn tó dáńtọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn òye. Sójú náà ti mú ìdàgbàsókè tó múnádóko wá sí àwùjọ wa.
0: Lábala lábala lètò yìí pín sí, ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbàlóbi ti ń gbọ́ ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́.
1: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
0: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí. Abala tẹ́ ti pàdé àwọn alẹ́nulọ́rọ̀ láàrin ìlú ńbẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
1: Abala tẹ́yin olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ń bẹ.
0: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọkájọ bójútó àwùjọ wa lọ́jọ́ Ìṣẹ́gun àti Ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí 12 ọ̀sán láwùjọ láwùjọ láwùjọ.
1: Tọ̀tẹ̀ yìí ó dùn yàtọ̀ torí pé tòní òjọ tàná tàná sì yàtọ̀ sí tọ̀la.

ètò amúlùúdùn agbófinkọ́gbọ́n yìí ń jẹ́ nìkan ní Glow 99.1 FM. Lágo márùn-ún sí márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá, àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí, kí wọ́n tó di ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí. Èmi ọmọ yín ABC Ọlálójú la tọ́kùn ètò yìí o, ẹ jẹ́ àjọ máa gbọ́.

0: from the heart of Akure, this is Glow 99.1 FM.
1: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọ́n yọ, rédíò àwa ara wa ni jọ̀ọ́.

ọ̀rọ̀ pọ̀ nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ tòní. Ọ̀rọ̀ pọ̀ nínú gbogbo àwọn ìwé ìròyìn tí ń jáde ní gbogbo ìgbà nígbà dé ìgbà èyí tó tún jáde lójúmọ́ tòní. Ọ̀rọ̀ mọ̀ pọ̀ gidi gangan gan mani nínú gbogbo àwọn ìwé ìròyìn tí ń jáde láti kọ̀rọ̀ kọ́ndú yàrá ìròyìn ní o àti gbogbo ibi lórílẹ̀-èdè àgbálá ayé. Ọ̀rọ̀ pọ̀ mbẹ̀ nínú ìwé ìròyìn The Hope tó jẹ́ ti ànípínlẹ̀ Ondo. Ọ̀rọ̀ pọ̀ ìwé ìròyìn Vanguard. Ọ̀rọ̀ pọ̀ ìwé ìròyìn Nigerian Tribune. Ọ̀rọ̀ pọ̀ bákan náà Leadership náà. Ọ̀rọ̀ mọ̀ pọ̀ mbẹ̀ o ìwé ìròyìn Daily Post. Ọ̀rọ̀ pọ̀ mbẹ̀ ìwé ìròyìn Daily Trust. Ọ̀rọ̀ mọ̀ pọ̀ mbẹ̀ gangan gan mani ìwé ìròyìn Eyounde San tí a máa ń fi umbrella ká nítorí pé kóòrùn kó mọ̀ bá pani. Ọ̀rọ̀ mọ̀ pọ̀ mbẹ̀ gangan gan mani nínú ìwé ìròyìn The Nation. Ọ̀rọ̀ pọ̀ mbẹ̀ àti gbogbo àwọn ìwé ìròyìn tí ń jáde ní kọ̀rọ̀ kọ́ndú gbogbo orílẹ̀-èdè àgbálá ayé. Ọ̀rọ̀ mọ̀ pọ̀ mbẹ̀ o láti kọ̀rọ̀ yàrá wa yóò ní yàrá ìròyìn wa ń bí náà. Ọ̀rọ̀ mọ̀ pọ̀ mbẹ̀ gangan gan ni bọ́rọ̀ náà ti pọ̀ tó lójúmọ́ tòní tó pọ̀ yẹ́yẹ̀ tó yampia tó pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ ó náà lábẹ̀rẹ̀ sí máa ṣe láwẹ́láwẹ́ nípele nípele lẹ́lẹ́sẹ̀ntẹ́sẹ̀n tó jẹ́ pé tá a mọ̀ mu wá sí etí ìgbọ́ yín lónìí. Ṣùgbọ́n wọ́n ní kókó báyìí náà legun yan ṣùkú légun àgbàdo kákàròyìn ká ba bẹ́ẹ̀ ó náà ní iye tí a ní ìkànnì alálùbáríkà iléeṣẹ́ alálùbáríkà àti àwàyí gló 99.1 FM tá a kalẹ̀ sí ìjàpọ̀ nílùú Àkúrẹ́ olóyè mẹ́kun ẹlẹ́ báyìí tí yí bẹ̀ ẹ lọ yí bẹ̀ mọ́ yìí kú ń bẹ̀ bẹ́ẹ̀ bá ti yí bẹ̀ o nítorí pé ìròyìn dé ọ̀rọ̀ pọ̀ gbòde ẹ jẹ́ ká kọ́kọ́ wo àwọn kókó kòkò kókó tí ń bẹ nínú gbogbo àwọn ìwé ìròyìn olójoojúmọ́ tòní ní iwájú mi báyìí. Ìròyìn kan mọ̀ jẹ́yọ okò jọ bí ìgbà tí wọ́n bá sọ wípé ó dá wa núdùn mọ̀ ni lẹ́yìn ọdún bíi 43 léyìí tó jẹ́ wípé ti ilé-iṣẹ́ àkànṣe gáàsì kan tí a mọ̀ sí ìmọ̀ tí ó jẹ́ wípé tí ó ti di ẹtì tó jẹ́ pé tí ó ti di ẹgẹrẹmìtì síbì kan àfìgbà tí àgbéǹde mọ̀ tún dé bá o àfìgbà tó kàn tún dédé fojú léde lójijì. Bákan náà ni ìròyìn kan náà mọ̀ ń bẹ́ mbè tó náà ti ń jẹ́ kó di mímọ̀ lórí ẹni tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo pẹtiróòlù nílẹ̀ yìí ní bí ó ṣe jẹ́ wípé àwọn àjọ tí ń bójútó ọ̀rọ̀ epo pẹtiróòlù tí ń ṣe ìdúnwọ̀n rẹ̀ èyí NMDPRA wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ń gbójú agán o wọ́n ti ń wà á kò sí gbogbo àwọn ilé epo ti ń bẹ káàkiri ti ìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. Bákan bákan bákan náà bí mo ti ń kú òǹbẹ̀ báyìí náà ni mo tún tàjú kan tí mo tún rí ìròyìn kan náà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo bẹtiróòlù nílẹ̀ yìí o níbi tí àwọn ẹgbẹ́ òṣèlú kan èyí ń ẹgbẹ́ òṣèlú NDC léyìí tó jẹ́ pé ẹni tó jẹ́ ọmọ oyè díje sí igbákejì sí ipò igbákejì ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀nkwankwaso ó mọ̀ ti sọ̀rọ̀ ó mọ̀ ti gbóhùn sókè o ó ní ẹ wò ó ọ̀nà ọ̀tọ̀ ọ̀nà tó jẹ́ wípé tí ó tún jẹ́ ọ̀nà àrà èyí tó yàtọ̀ pátápátá porogodo òun náà la máa tún gbà tá a tó fi ṣe àgbékalẹ̀ àsankun owó eré epo pẹtiróòlù ní tàwa èyí hùn bẹ́ẹ̀ bá dìbò fún wa tíjọba wa bá wọlé tá a bá gorí àlééfà tán. Bákan náà ni ìròyìn kan náà mọ̀ tó ń bẹ mí o tó ní í ṣe pẹ̀lú ìròyìn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò òṣèlú mà ní níbi tí àwọn èèyàn kan mọ̀ ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ wọ́n ti ń gbé àwọn ìgbésẹ̀ kan o látàrí bí ó ṣe jẹ́ wípé Tinubu ló fúnra rẹ̀ tó tún ṣe àfikún sí iye ọjọ́ ìsinmi rẹ̀ èyí ń lẹ́nu iṣẹ́. Wọ́n ní àwọn aṣòfin kan mọ̀ ti bẹ̀rẹ̀ sí ń pe àwọn àgbààgbà tí wọ́n ń bẹ ní ilé aṣòfin àpapọ̀ ọ̀lẹ̀ yìí wọ́n ní ó ya ẹ tètè padà kẹ́ ẹ pé ìjókòó ilé lójúnà láti wípé kí ẹ lè mọ kẹ́ ẹ pinnu àti wípé kẹ́ ẹ lè gbé ìgbésẹ̀ kí ni ìgbésẹ̀ tó tó kàn lórí ti ààrẹ ṣe yìí. Ìròyìn kan náà ti ń bẹ ńbẹ̀ náà kókó náà mà ní bí mo ti máa ń we bí mo ti máa ń sọ ní gbogbo ìgbà wípé kókó báyìí náà legun yan ṣòkò légun àgbàdo wọ́n ní látàrí ètò ìdìbò ti ọdún 2027 tí ó ti ń bọ̀ tó ti ń kánkùn gbọ̀ngbọ̀ngbọ̀n àjọ elétò ìdìbò ti orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mọ̀ fi gbé bọ́nú o wọ́n mọ̀ ti ké gbàǹjarì wọ́n ní ẹ dákun dábò owó tẹ́ ẹ fún wa tẹ́ ẹ yà ọ́tọ̀ fún wa èyí tẹ́ ẹ pínyà mọ́ fún wa ò mọ̀ tó nǹkan kan a nílò owó lọ́dún 2027 kétó ìdìbò ti ọdún 2027 kò lè kẹsẹ̀ járí. Bákan bákan bákan náà ní ìròyìn kan náà lónìí mọ̀ tó ń bẹ̀ ní iwájú mi báyìí
bayi o lori bi o se je wipe ti are bi o ti ko ti o fojulede ti o lo ba won ko pa nibi etite ti ipade ti ajo isokan ti agbaye ti nlo lo nile america enikan okan koko kikan ikankan ninu awon olojelu le ikenet okonko ni ewu amanti se oga wa amanti se are orilede nigeria okan mama nfara re pamo ni lori esun ti won fi kan nile america pe ogbogun oloro o ni ojo ko fojulede iroyin mbe na o na ma to nbe ni waju mi bayi bayi o leyi to je pe ti o ni se pelu oro ile ise are ati eto oselo nibi ti umai o ma ti soro o ni wa light alive ko to tu odun 2027 ta dibo se ri eyegbe olojelu alatako egba boda aye loga egba pe oga ni ma san tori wipe awon oniruru awon akanse ise eyi n to je wipe ti o kira o na la bere si ma fi joyin loju ta ma fi lede lera ni gbogbo igba bakan na ni iroyin kan na to na je koko to na to nbe ni iwaju mi bayi nibe ni awon ajo kan ti a mo si oriwa won mo ti na ka lebu si apabi o lori oro re to so nibi o se je wipe are ti o lo duo si ile okere pepe won ni lenu re you are not supposed to say that ati awon aroyin mi ma nbe nbe na to je pe koko ne sugbon iwon ba koko ta le mu wa lori eto yi lone ohun si le yihun nitori wipe a fe kan lu agba mi iroyin a fe bere si ntu perepere re a fe mo gbon yebeyebe ki a si mo mu wa ti eti igbo yin lone ke le mo awon nkan tin sele ni ti butoro orile di agbala aye leka eto iselo leka eto oro ajene leka eto ise ogbin ati leka ti oro eto abo ti eko ni o ti eto ilera ni o gbogbo awon iroyin won yi o na la ti se akojopo re ta mo mu wa si eti igbo yin ti mo mo mu wa si eti igbo yin lolokan ojokan lone alade tin je ade niyi lo ko temi mo nje o baba oni keke worldwide only overgraduate in the universe eku le bayi lankara le elembe ni oni oju alamisi na lele yi o oni loju alamisi emi asi mo so ni gbogbo ni gbogbo akoko wipe ojo jimo ti o ba dun ti o ba larinrin alamisi bayi ojo alamisi la ti mo wipe olongo ba mi yo mi si wa nkan rere yo bere si njade ninu aye wa sugbon e dakun egba mi lowo adebo wale ola si ni kilode come on fun ka fun ni lo nje keyan ko tun mo mu yan lowo mo ya kin ya adebo wale ni olori mi kan ti e si mo lo fun gba die o mo ti fe gba nkan mi lowo mi e mo gba mi o e gba mi gbogbo ara ile eyo ololufe wa ololugbo wa e gba wa o ikan na ti mba tun ma manage o na tun gori ewe lo e wa ri mi bayi mi nikan laafin o da ko so di pe ngo mo tesi waju loni emi o n ko so pe a mo dunnu ni a ni ibanuje o kere o tobi ko ni kan enikeni ninu wa ko to di pe ngo mo tu perepere re ngo mo gbon yebeyebe mo n bo na eje kin datomi mo n bo

0: wọ́n tẹ̀síwájú báyìí náà ni ọ̀pá àṣẹ̀gùn ká máa tẹ̀síwájú lórí ètò yìí bí mo ti wí fún yín lẹ́ẹ̀kan wípé lámẹ̀ntọ́ wa ó ti ń bẹ ní kulu ìgbóhùnsáfẹ́fẹ́ yìí pẹ̀lú òmi lórí ètò tòní tó jẹ́ pé gbogbo àwọn àròyìn tá a ti fi léde àti àwọn nǹkan míì tó ní í ṣe pẹ̀lú bí nǹkan yóò ṣe dáa ní orílẹ̀-èdè nàìjíríà látùjọ pẹ̀kẹ́lù lónìí ọmọọba nínà òbí ń gbé wọn ni tí ó bá tó ọjọ́ méjì mẹ́ta tí a ti ríra ẹni láti là kíra ẹni bó ni
1: gbogbo ń kẹ̀kẹ́ ẹkọ ojúmọ́ sàn ẹkọ ohun látàwọn
0: ẹsùn iṣẹ́
1: àdẹkùdélé àwọn olórí wa náà
0: ẹbọyẹ ti gbọ́ mi ẹ bá ń bẹ adébọ̀ wálé bá a bá yáyàn lọ kó lò nú oko
1: ó yẹ kó dá padà kò tí wàhálà gbogbo ẹ gbogbo ọ̀sẹ̀ yìí ló mọ ọ̀sẹ̀ yìí ló mọ akẹ́yìnra ilé ojúmọ́ rẹ ló mọ wa lónìí o
0: ó sàn wa. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí máa lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan nínú àwọn ìròyìn tó jẹ́ pé tí a ti fi léde. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ẹ̀ka ti ètò ọrọ̀ ajé kí àjọ lọ wò ó. Ǹjẹ́ ẹ rí ìgbésẹ̀ tí àwọn àjọ ẹ mọ̀ pé lórí ètò yìí ní nǹkan bíi jélòó kan ni a sọ̀rọ̀ nípa ti àwọn àjọ tí ń rí sí ìdùwọ̀n owó epo pẹtirólù ní orílẹ̀-èdè Nàìjíríà wípé wọn ò ti ẹ̀ bìkítà àtàwọn àtijọba àpapọ̀ nígbà tí wọ́n fi ń sọ pé kò sí ń tọ́kàn wọ́n pé òfin kan pé ó dè wọ́n láti wípé kí wọ́n mọ̀ lè dáhùn sọ́rọ̀ àwọn alágbàtà epo pẹtirólù ṣùgbọ́n wọ́n ti wá gbé ìgbésẹ̀ báyìí ṣùgbọ́n ìdásí tí wọ́n wá dá sí wọn ò wá dá sí ọ̀rọ̀ iye owó orí ẹja ńlá epo pẹtirólù wọn wá ní wípé àwọn ilé epo kan tí wọn máa ń yí mítà wọn àbí lítà wọn tí wọn máa ń yí ẹrọ wọn wọn ti bẹ̀rẹ̀ sí ń lọ káàkiri báyìí wọn tilẹ̀ ní ó ń lọ sí bíi ogún mú bí wọn ti ẹ̀ sọ ìpínlẹ̀ tí wọn ti ti ilé epo wọn pa báyìí báyìí ìgbésẹ̀ yìí bó o lẹ ti rí sí ṣé kì í ṣe pé bóyá pé torí pé wọn lè mọ̀ pé orí mọ̀ ń ta àwọn aráàlú ni o àbí nǹkan tí wọn tún ṣe súkẹ́súkẹ́ ni wọn ó tún un àbí bó o ṣáà ní ṣá bó o lẹ ti rí sí.
1: Ẹja kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn ayọ̀ kan náà máa wá bọ́ sórí eléyìí ìròyìn ayọ̀ tó wà ń bẹ̀ ni pé lójúmọ́ àárọ̀ yìí lójúmọ́ tó mọ́ lónìí kọmíṣánná fún ètò ọ̀rọ̀ ìṣúná àti ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ Ondo economic planning and budget ọ̀gá Láolú Akíndolú rẹ̀ wọ́n sọ láàárọ̀ yìí pé káwọn ará àjọ ká pé gbogbo ẹnu làwọn fi sọ pẹ̀lú ìdánilójú pé ẹ̀yin ará àjọ ká ọ̀nà yín o wọ́n parí ẹ̀kọ́dún ètò parí gbogbo oṣù mẹ́ta ẹ lọ́kọ́dé ètò onílẹ̀ o wọ́n ní before December 31st pé ọ̀nà yín ayọ̀ kò lò lò wọ́n parí ẹ̀ wọ́n kú ọ̀nbẹ.
0: Lámẹ̀ndọ́ mbà ní mbà mọ́ gbà yín láàyè torí pé ẹ̀yin náà máa ń sọ àwọn ọ̀rọ̀ kan ní orí ètò yìí tí a bá ti jọ yànnàná ọ̀rọ̀.
1: Bí ká mọ̀ pẹ̀lú owó fún wa.
0: Ká mọ̀ pẹ̀lú owó nìkan kọ́ ẹ máa ń sọ oníṣòwò wípé ẹ̀jẹ̀ kan ṣe kárí ná ẹgbà tí a ti sọ báyìí wọ́n kàn rò wípé ó mọ̀ tí ṣe kulu.
1: Bàbá Nkẹ̀kẹ́ ká lè kọ́ lẹ̀ torí mo ń sọ fún àwọn ará àjọkà àti gbogbo ìpínlẹ̀ Ondo kọ́ lè kọ́ déètì òní lẹ̀ tí ò bá wá rí bẹ́ẹ̀ wọn á rántí ọjọ́ òní òun ni mo ṣe fi ìròyìn yẹn léde.
0: Ẹ mọ̀ mọ̀ ẹ̀bá kan sọ wípé àwọn ìròyìn ká ìròyìn ayọ̀ inú wọn yóò ti máa dùn báyìí pé wọ́n ti parí ọ̀nà.
1: Òun náà ni mo ṣe ní kún ọkọ̀ lẹ̀ ìjọba ìpínlẹ̀ Ondo ló sọ bẹ́ẹ̀.
0: Ẹ jẹ́ ká wá lọ sórí eléyìí tó jẹ́ kun nǹkan gan ti
1: àrùn. Lórí ọ̀rọ̀ epo àwọn àjọ lájọ.

0: ìjọba àpapọ̀ kan wà tó jẹ́ pé ìpínlẹ̀ náà ní irú ẹ̀ tẹ bá ń gbọ́ inec odiec wà londo state tẹ bá ń gbọ́ nema sema wà londo state state emergency management ekinikan tẹ́rí àwọn àjọ tó ń rí sí wípé kí oníṣòwò kọ̀ọ̀kan láàrin ìlú kó má yan àwọn olùbárà jẹ wọ́n ń pè ní consumer protection council
1: gbogbo náà wà
0: federal ẹ̀ wà
1: ìpínlẹ̀ tìpínlẹ̀ rẹ̀ náà
0: wà iṣẹ́ tiwọn ni wípé kọ́ máa káàkiri ilé epo kọ́ máa ṣe òfin tó tó àwọn ilé epo tó ń yan aráàlú jẹ lórí ọ̀rọ̀ epo títà agbára wọn ò ká iye tí wọ́n ń ta jálá epo
1: bẹtiróòlù
0: ṣùgbọ́n kó máa ṣe àyíníkí àti àyípadà
1: lórí ẹ̀rọ tí wọ́n fi ń tà á
0: àti pé kẹ́ ẹ máa ta ayédèrú epo torí ẹlòmíín mísì kerosene mọ́ petrol tó ń tà yẹn ẹlòmíín mísì omi mọ́ quality of petrol tẹ́ ń tà àwọn àjọ yẹn ló yẹ kó máa ṣe iṣẹ́ yẹn ṣùgbọ́n ṣáà ń rọwọ́ jà wọ́n nígboro gbogbo àwọn ayédèrú ọjà gbogbo àwọn pé ká yan oníbàárà jẹ ǹjẹ́ ìpínlẹ̀ ondo ǹjẹ́ ọmọ olùgbé ìpínlẹ̀ ondo mọ̀ pé àjọ kan wà tó tiẹ̀ wà tó ń gbawó lọ́dọọdún o láti rọ́ọ̀nù ọ́fíìsì yẹn tán láwọn
1: kí ni sanwó oṣù fún
0: kí ni ìjábọ̀ iṣẹ́ wọn láàrin ìlú tára ló fi mọ̀ wípé lóòótọ́ o
1: àjọ
0: yìí ń ṣiṣẹ́ pé kó má sí ayédèrú kó má sí ìyànjẹ olùbárà àwọn nǹkan tó máa ń ká mi lára nìyẹn pé wẹ́ ọlọ́run á ran àwa ilé ìgbóhùnsáfẹ́fẹ́ lọ́wọ́ ká máa ṣe ìtọpinpin ká máa tọ irú àwọn àjọ báyìí lọ yẹmi fásipẹ báyìí níṣẹ máa tán sí ẹyàn fún àjọ yẹn ní ọsẹ tó kọjá náà búra fún ẹ jẹ ká tọ àwọn àjọ yẹn lọ irú àwọn ìròyìn báyìí láàmúrú gbó jáde láti tọ wọn lọ ẹyìn àjọ iṣẹ mọ pé ṣe ẹyìn ni irú àwọn iṣẹ báyìí kí ni ẹ wá ṣàlàyé fáráàlú kí ni akitiyan yín kí ni èsì iṣẹ yín ṣáráàlú ń rí ọwọjà iṣẹ yín orílẹèdè nàìjíríà ní ọpọlọpọ àgbékalẹ tó yẹ kó mú ìdẹrùn bá aráàlú ṣùgbọn àwọn tó wà ní ìgbọnu ìgbékalẹ wọn yẹn wọn ò ṣe iṣẹ kankan sa ibi tí wàhálà wà nìyẹn.
1: èyí tí wọn wá ń ṣe ìbáyìí ṣe ìròyìn pé kì í ṣe fún àbíbò ni torí ìròyìn gbé jáde báyìí pé wọn ò sinmi báyìí pójoojúmọ ni à ń jáde.
0: tàbá rí lárújà tàbá rọwọ́ jà wọn ní gbòòrò àkùrẹ́ àwa náà gan ni àfijí èmi àtẹ̀yìn àmọ̀ kọjá ìgbà tàbá
1: rí. torí èmi náà fẹ́ wo ni wo wípé èmi ò tí ì rí fìrí
0: ní
1: apá ọ̀dọ̀ ti à ń bì. ó dà ká wá tẹ̀síwájú lé orí àwọn ìròyìn wọ̀nyí ìròyìn kan náà tún ní í ṣe pẹ̀lú tí yóò mú jẹ́ kí ìgbé ayé rọrùn kò dé bá àwọn orílẹ̀-èdè nàìjíríà ẹni tí ó jẹ́ mínísà fọ́rọ̀ iṣẹ́ òde Umahi ó sọ̀rọ̀ kan nínú ìròyìn kan láàárọ̀ yìí ó ní àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọn gbà ó ní kó tó tó àsìkò ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 ó ní àwọn àràmì òrírí àkànṣe iṣẹ́ ní ìjọba àpapọ̀ yóò bẹ̀rẹ̀ sí fi léde lábẹ́ ìṣàkóso ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu owó ilẹ̀ ti ṣẹ́kìn sọ̀rọ̀ òṣèlú àbí ìpolongo kọ́ ló ti bẹ̀rẹ̀ báyìí.
0: ohunkóhun tó bá jọ mọ́ ọ̀rọ̀ wíkẹ́
1: Umahi
0: ló ń sọ rẹ̀
1: mínísà fọ́rọ̀ iṣẹ́ òde
0: ojú alábala méjì ni mo fi tó bá tiẹ̀ jẹ́ wíkẹ́ ló ń sọ̀rọ̀ báyìí bá rọ̀rọ̀ sọ torí wíkẹ́ báyìí tó bá jẹ́ òun ló sọ̀rọ̀ yìí
1: ọ̀rọ̀ wíkẹ́ náà ń bẹ ní ìròyìn lónìí
0: àti pọ̀ bẹ́ẹ̀ ẹni bá dé Abuja lóòótọ́ a mọ̀ wípé lóòótọ́ ni ọ̀gá ẹ̀ ní kùdìẹ̀kudiẹ ìgbéraga púpọ̀ ká máa sọ̀rọ̀ bí ọlọ́run ṣùgbọ́n tẹ bá ní kẹ́ fojú gan ni iṣẹ́ tó ń ṣe lóòótọ́ kò sẹ́ni tó lè kó iṣẹ́ wíkẹ́ dànù lábújá tó bá jẹ́ irú ẹnìyẹn ló sọ̀rọ̀ but wọ́n ń sọ̀rọ̀ Umahi ń sọ̀rọ̀ èmi ò kàn lè fèsì sọ̀rọ̀ Umahi ń tẹ torí èmi ò mọ look ẹni bá ní rọ ni mo kàn máa ń sọ kínní ó dẹ ọdún kẹta ló fẹ́ pé tí mo ti ń sọ ìjọ tí n bá ti parọ́ bí kéèyàn kan pé kó já mi tàbí pé bóyá mò ń sọ àsọdùn all the federal roads now tí Umahi ń fi ń lérí tó ń lé kàí all our abandoned projects kí ni Umahi ń sọ
1: kò sí rọ́ńbẹ́
0: ó ń sọ̀rọ̀ rẹ̀ sí Ondo kínní kan kò sí contractor on site what's Umahi talking about wọ́n ti dáwọ́ iṣẹ́ yẹn dúró náà àkúrẹ́ sí Adó ó dẹnu kọlẹ̀
1: abala kan gan náà jọjú
0: ọ̀rọ̀ wo ló wà lẹ́nu Umahi tó fẹ́ sọ all the federal roads in the south west gbogbo ẹ dẹnu kọlẹ̀ kò sí eléyìí tó ṣe gbà ń bẹ kí Umahi má jẹ kí Makan ẹ má jẹ nǹkan fèsì sọ̀rọ̀ David Umahi ṣé bẹ́yàn ni wíkẹ́ bá a ti mo tiẹ̀ fẹ́ yẹ̀ gẹ́nu sí láwọn apá ibì kan kì í ṣe lórí ọ̀rọ̀ performance.
1: Ọ̀dà kí a tún tẹ̀síwájú nítorí kí wọ́n ní tẹ̀síwájú báyìí náà ní ọ̀pá Ìṣẹ́gun Akẹ́wà wá sórí ọ̀rọ̀ wíkẹ́ tẹ́ ẹ mẹ́nu báyìí ni wọ́n ní ọ̀rọ̀ wíkẹ́ báyìí ó ti wá dá wàhálà alẹ̀ láàrin àwọn ẹgbẹ́ arawọ gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ẹ dákun dábọ̀ ẹn tó sì ń lọ ń gbòòrò ni wípé pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ báyìí báyìí pẹ̀lú wíkẹ́ yìí ṣe ọ̀rọ̀ yìí ò ní bẹ́yìn yan báyìí nínú ẹgbẹ́ òṣèlú APC ṣe wọ́n ní ti ìgbésẹ̀ tí wíkẹ́ tó gbé ní ayé ìgbà àti PDP tí àtìkù ò fi rọ́nà lọ wa ni ti won ba n te si waju se kin ti ru wahala bayi ni o tun sele bayi
0: e to kan dun mi nu gbogbo e ojo aje mo gbogbo iforofani wo e to dun mi jun bi to ti kan ipinle ondo ni mo fe kokko mu so oga wiki o lo n wa wo gbogbo awon gomina ton ko ra won ojo ton dite won ton si press conference lori oro won oni won keye mo gbola to ni o won fi na soko eye odo dina o lo n wa wo gbogbo won bayi o lo n wa lori gomina ipinle ondo gomina yeda ti wa nbe oni ton ba ti ni gbogbo eyan ye ge no suun ton bu so ye ki gomina yeda ti wa wa be wi ke lo so mi ko lo so o
1: eh beni beni o wa no royin
0: oni si gomina yeda ti wa na tu lo wo pelu awon ti awon de mo ko ta awon jo nse ni abe to eno mi mo we run mi lo ti gbo awon jesa lo so be
1: iroyin gbe jade ni se
0: ko mo we run mi lo ti gbo
1: ijo ro koro kon du oro mo so ko
0: so eno mi dun pe awon egbe oselu APC won ti ri wi pe o rugbo bo
1: o ti rugbo bo
0: eh atokere lele loju jejin
1: ti mekun
0: so won ti mo wi pe igba ta gba baba laye ko ba wa fo egbe oselu PDP ogbon to dangba yen o ti gbede sodo wa o ti gbede sakani wa o awe atu egbe mo wa lowo o bo de fe boko wike ti penetrate APC atu egbe yen mo lowo oh ede ayede lori sirisi bayi lawon state oh wike ti penetrate already ko si ogbon kankan ton ri damo kini rainbow coalition yen o ti fi die mule o wa ran mu bi na na ye ni
1: o ye be ni
0: o wa ku so wa won bayi bi wike o se ni so won de akurete bi bo se so PDP bi
1: akurete
0: ogbon kan to se da to da to da o gbon mo like wike o smart politically o so fa re tinubu o ni jo je mo wi pe awon gomina yi won gba ticket lowo awon senator ati house of rep to ye kon return si house of assembly ni na o ni to ba de ri be sumo pe opolopo awon house of assembly won ni je APC member o ni ogbon to da fun are tinubu mo ntalaye o o ni awon ton ba ti le nu egbe nu egbe oselu APC o ni je ke mi be ko won mora ni under rainbow coalition ko je pe won ni bo sowo Peter Obi abi Atuku o ni tori ton ba fa pajanu ton ba lojo yen ADC abi NDC o la di wahala fun are tinubu o ni je ndogbon mi ogbon alabaun kimbe ko wojo under rainbow coalition ko je pe gbogbo won na tun pada sise fun are tinubu ni o oni so ko si bi ta are tinubu ti le loose o lo gbo to hun da ni yen are na gbo ni won ni o da go ti wi ke so de mi so yi o
1: oye mi e te waju
0: pe po da be karigo so wi ke bai rainbow coalition e o fi da are loju pe emi fi sati leyin fun o ni o are o gbogbo awon to yan je awon mo egbe oselu wa to je gbogi iru ipinle ondo bayi rainbow coalition wa nibi won wa nbi dada enu ba ni ro ni ko be won wa nbi dada won fese mule so nkan ti ogbon na de so te ba bi small alaji ni fe do re bayi a so fun yin pe bo ti le je pe won ti lehun nu egbe oselu APC to hun sise fun to hun de fi gbogbo e mi sin won a je ko hun se je nbi to hun ti se o lohun ti to kodo si SDP but SDP ele to wa yen awa ajo yen mo rainbow coalition inu rainbow coalition yen won ma polongo ba won a se win national assembly won de ma polongo be are no a se win ni presidency ogbon wike ni
1: eyo won wi pe aje pe kin se wi pe kin ti ko fe foju gbogbo e po
0: o ma pada
1: ti pe o mi ma pada teyin wo
0: ah a pada yiwo ko ti ma wo a pada yiwo
1: bo da ko ti ku a se oju oko le fun awon bo Nigeria iroyin kan be nbi to ne pe o ni se pelu emi ati eyin ajo eni ti o je alaga ajo EFCC kan kin pa mejeji papo tori mejeji na lo ni tumo alaga ajo EFCC o mo nsoro baye o ne pupo ninu awon ti an je olusu agutan ti an je imamu ne owo won o mo ti an lebo leru to je pe ni pupo gan be logba ewon bayi ninu won nje a le so pe o to loro yi ni abi awon won yi kan fi o ko olorun boju lasan ti o fi je wi pe ti o fi rin wu iwa ibaje ni yi won akoko katun lo na ti agbon ni ti eto oselu to odun 2027 ajo eleto idibo mo ti kigba jari won lo wo to nkan o won ni won ni lo owo tubo si
0: ni mejeji ni kankankan eniba nokan ika kan se mo ni keji
1: ele to ku yo
0: merin to ku
1: bele
0: oyin da won oro ga olukoyede EFCC baba ta won pe pastor leyin na e o de ni bi ta o du buje ka ti bayin oto ni bi ta ti bayin sa ti oro yo gba eloyin ika yo kan pe le na sa won kan merin to ku o wa lodo yin sa lori oro ga EFCC lori oro oga mu pitan ola je ka le fe oga mu pitan pitan re o tori oro owo owo emi omo ewo la block gbaja le so mo Nigeria are loyun e sipo go and talk to the president ma so fun aralu iwa atare lejo sign agreement
1: o ka beje kan mo na pe tori ko mo ba me tori ko to ba me te ka le mo pe ko se ni owo
0: aralu o fe gbo yen lenu e o won fun e lowo won fun e lowo yen o kan wa o igba to gba se asi nbe go and talk to the president toro if 2027 ba yiwo mo e lowo ma so fun ara ilu pe tori pe won tete yondawo that's not our business yen o kan wa aralu
1: o da je ka si oju opo le bae fun gbogbo omo Nigeria ti ngbo wa lati pe ki ayin na ke le so erongba okan yin ati be ti ba wa da nti o ba kan yin ninu awon royin to je pe ti afilede loni number ti o dodo ti aleleyi 0805 551 1110 tabi 0706 677 1822 una ni number ti o wo ku lu igbo nsafefe yi hello e ka ro o
2: Oun komi ti egina omo lati joka.
1: A n gbo yin o.
2: Ta ba to mo ke o ku se o aso ba orike ke.
0: Oju mo sa.
2: Seri ni pati oro baba Bola Tinubu mo ko fe so. Ti bi kilo ti se ran sa ni ibi ti lo nge to ndo ko wa. Asi si ti to kene boya ti baba o ba ne bo lorun. Ti bi adari won ni ki baba lo ko lo di fe jara e. Boya lo to ni pato oro oguro so gbe adikan ko gbe. Adari won ni won ko lo ko fe jara won.
3: mo ki gbogbo elegbenga lato ki aro
1: gbogbo le na lo nje yin na bayi
0: e ka bo sori eto
3: ko me do be be ja bo ja ide
0: to
3: e ma ja gbe pe yin so ken sise ta kuta kun labuja ejo to ro olohun obi ti bi ti owo three notes of naira ni are bola me tinubu don pa wole eh lataro omo da lojojumo through the hardship of subsidy remover
0: beni
3: ise ta kuta tun si so wi ken se ni abuja yen ṣé owó sọ́sídì ń ba ìnira three notes of naira tó ń kun tí ààrẹ bọ́lá mẹ́sì fún ti ara ọmọ nàìjíríà pa wọlé true hardship of sọ́sídì ń ba ṣé òun náà fi ń ṣe ni àbí lónù náà gbà fi ń ṣe gbogbo project tó lọ ní nft 80% ẹ̀ foreign loan local internal loan náà fi ń ṣe ibo wà lówó sọ́sídì ń ba tó ń panára wa lójúmọ́ bó ló wà commissioner for finance àbí budget plan àbí kílẹ̀ ti pè sá ẹ̀mú ìròyìn ayọ̀ wọn wá fún aláàárọ̀ àwa náà ní ìbéèrè ayọ̀ iye ọ̀nà ọjọ́ kàtọ́ náà fẹ́ parí láàrin oṣù mẹ́ta tó kù ní ìgbà december tọ́jú máa fi parí ẹ̀ ṣé wọ́n máa ṣe lónírà gbájì gan àtòníragẹdẹ fín ni àbí wọ́n á pọ̀ṣẹ̀ níyàjú òyìn ni àyàjú àjọ àtàwì tó jẹ́ pé lẹ́yìn oṣù méjì mẹ́ta abẹ́ẹ̀sì jìkòdò abẹ́ẹ̀sì jìngegele ẹ̀kú ètò.
1: ẹ ṣe adúpẹ́ fún ìdásí ìtọ́dọ̀ yín lónìí. Hello, yeah. Hello.
2: Ẹlẹ káàárọ̀ sà.
1: Ẹ kú ojúmọ́ o.
2: Ẹ̀rí àánú gbà lórúkọ Jésù ní Jábọ̀ o.
1: Àtẹ̀yẹ náà.
2: Orúkọ mi ni Wòlíì Olùdí Solomon. Ẹ̀mí ibẹ̀ láti ìlú Ọ̀ka Kókó. Àwọn ọmọ ìpínlẹ̀ Nàìjíríà sì máa dára. Ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ ti sọ. Ṣùgbọ́n gbogbo àwọn ìjọba wa láwọn máa bẹ̀. Àwọn tó ń lọ sípò. Bí Nàìjíríà ṣe ń lọ yìí, orí pé kálukú ṣáà ṣe ètò wù. Pàápàá gan nípa ọ̀rọ̀ ìjọba tó wà lóde yìí. Àwọn ẹgbẹ́ tó dára ni Ọlọ́run máa ṣe fún wa. Àwọn tó dẹ̀ lọ sípò kan tó ń pa táwọn tí ò ní jẹ o. Ẹ kú ètò.
1: Rà ẹ ṣe fún ìdásí ìtọ́dọ̀ yín o. Olúwa ló ń ṣe
2: ètò. Ọgọ́rùn-ún dọ́lọ́ màá níbalẹ̀ aka ẹjọ́ ọ̀gá mo kí o.
1: Ẹ ṣe àdúpẹ́.
2: Sunday lọ́pẹ́ láti
1: jọ.
2: Ẹ ní ọ̀nà ìjọkà. Ẹ ní wọ́n sọ pé wọ́n á ṣe kọ́ mi tó parí.
1: Ẹ wọ́n ní náà ni.
2: Mo máa ń sọ̀rọ̀ kan. Mo ní ìgbà tí ìkọ́ bá ti jẹ èèyàn lèèyàn ṣe nǹkan. So a ti kígbe kígbe àìsí dá à ń wò wọ́n ọ̀rọ̀. Tó bá wọ́n kọ́ ṣe kọ́ bá wọ́n kọ́ máa ṣe. Wọ́n sílẹ̀ sílẹ̀ mo mọ̀ pé gbogbo owó tó fẹ́ fi ṣe àwa náà lọ lówó kì í ṣe owó wọn lọ fẹ́ fi ṣe ìṣàmú ló lówó. Àwa iná la jọ lówó
1: òní.
4: Orúkọ tèmi ni àwílẹ̀ṣà ṣùgbọ́n ọkùnrin.
1: Àgbọ̀ yìí o.
4: Bàbá onígẹ̀kẹ́ ju ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ kan. Àwọ̀ tí bàbá òbí mi bá ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ wọn. Ẹ jẹ́ kó máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bó ti tó àṣìbò fi yẹ. Ẹ bẹ̀rẹ̀ ọ̀nà ìjọkà lọ́wọ́. Ó bá ṣùgbọ́n ọ̀nà náà rọ̀ yìí. Bẹ́ẹ̀ ṣe pàrọ̀ mọ́ lẹ́nu. ko
1: re ko ni be ko gba lo re ma wa si hello aya a ni lanfani lati gba ipe mo ndori ijoba koko wa ka lo si oju opo Facebook wa kawo awon kan tin bembe awon eyan ti kan si wa nbe Frederick orunko elefu won ma ti kan si wa won kiwa Jibola Rafko awon na won ma ti kiwa lori eto yi o won ni won tin reti awon lori a e mo wori ngun ni dane kan mo ngba tin sa surin oyi dele akinwumi to sin maje awon na won kiwa akinyele blessing won kan si wa adidigba lookman awon na won kan si wa o won tun won yin olodun ninu aye wa a bena ni Tony Boy awon na won kiwa won ni Nigeria ti di ori itage fun ere sise oda abidakun iman awon na won kan si wa Taiwo Akinbi won ti kiwa Dan Sunshine awon na won kiwa gbogbo yin patapata ni adupe ti a si ri owo yin lori eto yi lamento wa je ka mo rele wa fun tito ni
0: to akeyan ra le o ni o san wa o ise wa yo pe wa lo ni abo Olorun yo si daju lori wa a tu pade lo la lagbara Olorun
1: ami ase idumore ati mi ateyin ire bayi na ni oju owo nri ire ni oju ola ri ire ni oju wa yo mo ri ni oju aye wa gbogbo a lo loni a tun pada lagbara lowo Eledumare ni ojo mi ojo ori sugbon mo gbagbe oni tin je ojo Thursday a jo pade lori eto yin eto wa kiloku ni ago 5 abo si 6 ni kan ni alalubarika ta wa yi na ni titi ti igba na alade tin je Adeniyi loko ti mo nje baba oni keke worldwide only overgraduate in the universe olowo ori iya loja kan soso ni ilu Mariwo

ọmọ alaja àwọn tá Arsenal gọgọ nìyẹn Heavy man ko àwọn di Manchester United Osko K ìyẹn lókeje bó ń bí àwọn ti Manchester United nìyẹn àwọn ti Chelsea ẹ bá ń kíṣi dú ẹlẹ́ran Adéremi Adésínà nìyẹn ẹ bá ń kí Tayo Gibbard àwọn ti Chelsea gọgọ nìyẹn lápàbẹ̀ láàárọ̀ ó gbóyún mọ́ kíbi olólòdì Akinyele blessing àwọn ti Sunshine Star tọkàntọkàn orúkọ tèmi olúkọ orí ajayi church hill ọtí kéèlà àwọn tèmi ń pè mí ń gboro ayé àwọn tó dàmọ̀ dáadáa ìyẹn ń pa ti aré ìdárayá táwọn tèmi bá rí mi máyé good sport ni wọ́n ń pè mí ẹ bá ń gbàlì àmọ̀ súnmọ́ àyànṣu ẹni afẹ́ lamọ̀ a ò mẹni tó fẹ́ ni ẹja máa fẹ́ yín mẹ́mú lọ́wọ́ èèyàn lápàbẹ̀ láàárọ̀ ìròyìn bẹ́mí kẹ̀tíkẹ̀tí ń bẹ́mí lẹ́yẹ yọ pàápàá jùlọ ní pátí ìfọsọwọnsẹ̀ tó máa wáyé láàrin orílẹ̀-èdè nàìjíríà ìyẹn lọ́la àti madagascar ní gbogbo àwọn awuyewuye tó ń ṣẹlẹ̀ àwọn owó ló ti wà nù kan gbogbo ẹ̀ lẹ́la ń fani tẹ́ máa gbọ́ láàárọ̀ yìí ó yá pápápá ẹ̀ ń bọ́ ní kí n ti bẹ̀rẹ̀ ìpínlẹ̀ ondo mo ti máa bẹ̀rẹ̀ lápapẹ̀ láàárọ̀ yìí kí ló ń tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ondo ìyẹn lánàá àwọn àjọ tó ń kọ ìròyìn nípa ti aré ìdárayá tí wọ́n ń fi àmì ẹyẹ ìyẹn dá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ fi yẹ wọn sí o ìyẹn nípa iṣẹ́ ribiribi tó jẹ́ kí wọ́n ti ṣe nípa ti aré ìdárayá lára àwọn tó ń fi àmì ẹ̀dá lọ́la ńbẹ̀ láti rí Rashida Tajibade tó ń gbá bọ́ọ̀lù ìyẹn balógun fún ikọ̀ tí Super Falcons Joe Aribo náà ń kọ́ Godfrey Obabuona gbogbo wọn àti àwọn tó jọmọ ìpínlẹ̀ yìí tó ti kópa ní aré ìdárayá lóríṣiríṣi gbogbo wọn ló pèsè ìyẹn sí ìlú Àkúrẹ́ lánàá ibi tí wọn ti fi àmì ẹ̀yẹ dá wọn lọ́la lábẹ́ alága ló jẹ́ alága àwọn akọ̀ròyìn aré ìdárayá ìyẹn ní ìpínlẹ̀ ọ̀dọ́ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí olùṣègùn kí wà gangan nìyẹn gbogbo àwọn oníròyìn aré ìdárayá la pèsè tá a péjọ síbẹ̀ tá à ń wà jẹ́ wẹ̀ mú ìyẹn lápàbẹ̀ gangan nìyẹn ó yá pápápá ẹ ń boní kí n tún yà sí lápàbí láàárọ̀ ìròyìn bẹ́ńbí oyún bẹ́ńbí kẹ̀tínkẹ̀tì lẹ́yọ ẹyọ lọ́kọ̀ọ̀kan lẹ́jẹ̀jì àwọn àjọ kan lè tọ́mọ̀ sí yorùbá tennis club wọ́n ti gbé ìdíje kan kalẹ̀ tó ń pè ní ẹlẹ́kejìlá irú ẹ̀ ó jẹ́ pọ́ ṣe bẹ́ẹ̀ wáyé níbo ìyẹn tó ń ṣe ní ìpínlẹ̀ èkó láìpẹ́ yìí yorùbá tennis club secondary school tennis ó jẹ́ pé àwọn ọmọdé ọ̀jẹ̀ wẹ́wẹ́ tó ń fẹ́lẹ́ ẹ̀kọ́ girama ló kóra wọn papọ̀ ìyẹn ń pinlẹ̀ èkó èkó arómisálẹ̀ gbẹlẹ́gbẹ́ ọnù àfi eléyìí ìyẹn láti fi ṣàwárí òkú tuntun àti wípé bí 100 years ló jẹ́ pé wọ́n ti dá ìyẹn àjọ ọ̀hún lẹ̀ pé gbogbo ẹ̀ náà fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jankanjankan tó níṣe ìyẹn pẹ̀lú table tennis ìyẹn pẹ̀lú tennis ní orílẹ̀-èdè nàìjíríà àti àwọn àjọ tó jẹ́ pé ó ń ṣàkóso ìyẹn tennis nàìjíríà pàápàá jùlọ alága àwọn ìgbìmọ̀ èyí tó ń ṣàkóso ìyẹn tẹ́nísì nàìjíríà àti akọ̀wé gbogbo wọn ló pèsè síbẹ̀ gẹ́gẹ́ bọ́n ṣe fi léde ìyẹn lápàbẹ̀ gangan nìyẹn ìgbínovia daniel tó jọmọ ilé ẹ̀kọ́ gan ìyẹn victoria island nípínlẹ̀ èkó òun ló jáwé olúborí o ìyẹn nípa ti àwọn ọlọ́kùnrin di gangan nìyẹn nípa ti ìdíje ti tẹ́nísì ibi tí àánú olúwa ọdẹ́bọ̀dé ilé ẹ̀kọ́ commande secondary school tó jẹ́ pò náà ní ti àwọn obìnrin ní single ló jáwé olúborí lápàbẹ̀ gbogbo àwọn tó jáwé olúborí ló sì fi àmì ẹ̀yẹ dá wọn lọ́lá wọ́n sì tún fún wọn láwọn owó àtàwọn ẹ̀bùn lóríṣiríṣi ìyẹn lápàbẹ̀ gangan nìyẹn ó yá pápápá ìdíje ti taekwondo tó jẹ́ pé gbà kọ́kọ́ rú ẹ̀ léyìí tó ń ṣe láìpẹ́ yìí ní orílẹ̀-èdè nàìjíríà ẹnìkan tó jẹ́ pé òun náà ti kópa fún olympic fúrílẹ̀-èdè ń gbà kan ní emmanuel peters ló ti gbóríyìn ìyẹn fún àwọn àjọ ti taekwondo pàápàá jùlọ ó ló láwọn irinṣẹ́ kan tí wọ́n lò tó sì jẹ́ pé àwọn irinṣẹ́ ọ̀hún àwọn ìdíje tí múṣemúṣe bá dámúṣe ìdíje tó bá dúró déédé nípa ti taekwondo wọn ti máa ń lo orí irinṣẹ bẹẹ ó nítorí ìdí èyí òun gbóríyìn fún wọn nítorí pé òun tẹ̀ lérò pẹ̀lú kan bẹ́ẹ̀ tiẹ̀ lè wáyé rárá nítorí ìgbà àkọ́kọ́ ilé yìí tó jẹ́ pé ìdíje taekwondo
ìgbà àkọ́kọ́ leléyìí tó máa ṣerú ìdíje bẹ́ẹ̀ ìyẹn ní orílẹ̀-èdè nàìjíríà. Peter ló jẹ́ pé òun náà ti fi ìgbà kan gba ìyẹn mẹ́dà fórílẹ̀-èdè rí pàápàá jùlọ ní Barcelona ní 1992 ìyẹn fáwọn aré ìdárayá fún orílẹ̀-èdè nàìjíríà. Ó gbóríyìn fún àwọn àjọ ti taekwondo àti èèyàn tó gbé ìdíje ọ̀hún kalẹ̀ pàápàá jùlọ èèyàn tó jẹ́ gẹ́bí ọ̀gá àgbà lára àwọn alákòóso ìyẹn ti ìdíje ti taekwondo ní orílẹ̀-èdè nàìjíríà ní Ọpẹyẹmí Bamidele. Láyé pápápá ìdíje ti gọ̀ àwọn obìnrin ó jẹ́ pé wọ́n kópa àwọn ẹgbẹ́ àbí àkójọpọ̀ àwọn obìnrin tó ń kópa nínú ìdíje ti golf ní orílẹ̀-èdè nàìjíríà ìtọ́ ń pè ní ladies golf association of nigeria àwọn náà ti ń ṣe àwọn fẹ́ fọwọ́sowọ́pọ̀ ìyẹn pẹ̀lú ilé ìwòsàn tìjọba àpapọ̀ èyí tó ń bẹ ní abuja ìyẹn fún ìgbáradì ìdíje ìyẹn èyí tó ń pè ní african challenge trophy ló jẹ́ pọ́lú ìlú orílẹ̀-èdè nàìjíríà ló ti máa wáyé ààrẹ àti alága ẹ̀yìn alága tó jẹ́ bí alága àwọn ìgbìmọ̀ ló ń gbáradì yẹn fún ìdíje ọ̀hún lami ahmed kí tó ti ṣẹlẹ̀ ń bẹ̀ ọ́n ìyẹn sí ilé ìwòsàn tìjọba àpapọ̀ ìyẹn lánàá nípa ti ìgbáradì fún ìdíje ìyẹn ti gọ̀ ló jẹ́ pé máa wáyé lóṣù tó ń bọ̀ lọ́jọ́ kejì ìyẹn sí

ṣe ń darapọ̀ mọ́ wa àwọn sí lórí ló ṣe bẹ́ẹ̀ tó gorí afẹ́fẹ́ a wà láàfin láàárọ̀ yìí akínyẹlé blessing ti gbóríwọlé lórí facebook èyìn folúwa àwọn náà gbóríwọlé lápá rẹ ẹ ṣeun ṣe mi ò ní wá yín ni àjọṣewọ ò ní bàjẹ́ ẹ lápá rẹ gọ́gọ́ ni ǹjẹ́ ẹ̀yin mọ̀ ó pé kínní ó yálẹ̀ mọ̀ wípé pàṣẹ ń kọ ní gidi gan ọ̀la gọ́gọ́ mà ní ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù tá a wáyé ó jẹ́ pé ìfọsẹ̀wọnsẹ̀ yìí tó máa wáyé láàrin orílẹ̀-èdè nàìjíríà àti madagascar ló jẹ́ pé pápá ìṣeré tó ń bẹ ní uyo gangan ìyẹn gọ́sùlà pàbí stadium ṣùgbọ́n kí làwọn tó ní ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́.

oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa ara wa níjọ ìkànnì Glow FM Àkúrẹ́ oríṣiríṣi nínú ẹyọ kan gbangba làṣà ta torí ẹ̀ láṣẹ dúró dédé. Glow 99.1 FM ìjà fún Àkúrẹ́.

0: ẹni ọwọ́kan ògbẹ́rù dórí kájọ ṣe nítorí ọgbọ́n òdígi ìmọ̀ òdíbara ọlọ́gbọ́n ayé kan ò ta kókó omi sétí aṣọ ọmọràn kan ò sì mọ́yé rùpẹ́ ilẹ̀ àdìtú tó tayọ yí ẹ̀dá tí ahọ́n kì í fi ráhùn ìtọ́ àṣírí tẹ́nìkan ò mọ̀ tí ìyọ́ fi já omi òkun ta wá ló mọ ipa afẹ́fẹ́ lójú ọ̀run ta ló mọ ipa ìjì lójú òkun olódùmarè ògo ní forúkọ rẹ láàárọ tòní fún àǹfààní tí tún fún wa láti máa gbọra wa lákọtún lórí ètò láwùjọ nìkànnì glo 99.1 fm ìjàpẹ sìtàkúrẹ ǹjẹ bí wọn bá more nílé ra ó yẹ kí wọn dúpẹ lọwọ ọyà bí wọn bá more lẹrìn ó yẹ kí wọn dúpẹ lọwọ olùfọn bí wọn bá more níkòso ó yẹ kí wọn ṣọpẹ rabandẹ lọwọ ṣọǹgó àyàrá náà mí more ló jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ olódùmarè láàárọ̀ tòní bẹ́ẹ̀ gẹ́gẹ́ lèmi àti olúwarẹ̀mí lẹ́kún àṣebẹ́ àmúre lọ́wọ́ adẹ́dà ọba tí ń fẹ̀yìn adìyẹ pèkùrọ̀ láti dójú ti òkúta adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bá sì ti dúpẹ́ náà wọn ni tọmọdé bá júbà àgbàlagbà dandan ni yóò rokò kalẹ́ àti júbà lọ́wọ́ ọlọ́run olódùmarè láàárọ̀ tòní ǹjẹ́ ayé ò yẹni ní rèwerèwe ìgbà ògbà ni bàbá ti dàgbà bàbá wa dàgbà tán tàbá ní nǹkan àgbà bí ìwé làárí gbogbo ore ta nílò láyé ń bí láti gbé ìgbé ayé ọ̀ràn ọlọ́run ní fi wọ́n ẹnikẹ́ni wa ohun tó yẹ ká ní lásìkò tó yẹ ká ní ọlọ́run fi kẹ gbogbo wa ǹjẹ́ irú owó ọmọ ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí gígùn àtàìkú ti ṣe baálẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ní fi dun ẹnikẹ́ni wa o ẹ kú ojúmọ́ láàárọ̀ tòní ètò láwùjọ ló gorí atẹ́gùn ní àsìkò yìí ní ìkànnì ẹ̀yìn aráàlú tẹ́ ti ń gbọ́ tí ó sì ń yí eyín lónìí kètèkètè yẹn glo 99.1 fm ìjàpẹ́ ti tàkúrẹ́ ajímọ́tò kí ètò tó dúró gẹ́gẹ́ bí ìkẹyìnkẹyìn tó ń ṣe àfọ̀mọ́ àwọn kùdìẹ̀kudiẹ tó kùdìẹ̀ káàtó láwùjọ wa márùn ìdọ̀tí ètò tí ń kìlọ̀ ìwà ìbàjẹ́ láwùjọ ewúro wa ó kúkú fi tojo kúrò bá a ti rí láwù wìí bó ti ń ṣẹlẹ̀ báyìí láwù sọ ebi nǹkan dédúró láwù máa ti mẹ́nu bà á kò wá ní ìdí méjì ká lè pẹnu pọ̀ bá ọmọ aláìgbọràn sọ̀rọ̀ bóyá jẹ́ ṣiga àyà fún ìwà kò tọ́ kí elépo rẹ̀ má ba tàbùkù aláṣọ funfun wa láwùjọ ẹ kú ojúmọ́ láàárọ̀ tòní adébọ̀wálé ọ̀la ṣe ni lórúkọ tí mò ń jẹ́ ẹ ṣeun ẹ kú ètí ìgbọ̀ wá bóò ní olúwarẹ̀mí lẹ́kún.
1: Aláfíà ni mo wà dáadáa báyìí náà ni mo wà báyìí a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó tún mọ́ wá sí orí ètò tòní nìkànnì glo 99.1 fm ìjàpọ̀ state àkúrẹ́ ètò láwùjọ rèé níbi tí a ti ń nàgbàrà àti a ti ń nàgbòrò láti mú àwọn tí ó jẹ wá lógún àwọn tó ṣe pàtàkì sí wa láwùjọ gẹ́gẹ́ bí ẹlẹ́nìí kejì mi ti sọ lẹ́ẹ̀kan ni pé àwọn tí ó bá ń fẹ́ àbójútó láwùjọ yìí náà ni a máa ń pẹ̀kẹ́ lò lórí ètò yìí a tún ti dé bí ìṣe wa o ẹ̀yin ni kẹ́ ẹ mú kàlẹ́ owó àti tọmọ kí ẹ tún bá wa fìfẹ́ gbọ́ ètò tòní kì í kú ṣe pé bóyá àwa náà ni àgbéṣe lè yín lọ́wọ́ ta ní pé kẹ́ ẹ gbéṣẹ́ ti sẹ́gbẹ́ kankẹ́ mọ̀ gbọ́ wa ṣùgbọ́n ẹ mọ̀ bá ṣe yín lọ o bẹ́ ẹ bá ti ń gbọ́ wa báyìí kẹ́ ẹ mọ̀ fetí kankẹ́ mọ̀ fi gbọ́ ibi tí ẹ ti ń gbọ́ wa láṣẹ lọ́wọ́ ilédùà etí yín kò ní di lágbára lọ́wọ́ ọlọ́run olúwa rẹ̀ mi lẹ́kún ìdòwò lórúkọ tèmi o ọ̀rẹ́bìnrin ọmọ kan báyìí bí ẹgbàá àgbèjọ ọmọ ni kì í pẹ káàbọ̀ sórí ètò yìí.
0: Wọ́n bí majority
1: bóyá
0: kí n fi yẹn kún. Òní kọ́ ni ọjọ́ Thursday.
1: Òní lọ́jọ́ Thursday òní sì ni ọjọ́ Thursday tí ó kẹ́yìn nínú oṣù yìí nígbà tí a bá mọ̀ fi rí ọjọ́ Thursday míì báyìí a ti wọ́n oṣù kẹwàá.
0: Èyí táwọn kan pè ní ọjọ́ Àlàmísì.
1: Ọjọ́ Àlàmísì.
0: Lọ́nṣẹ́un. Kínní kan ni mo ní kí n béèrè lọ́wọ́ ẹ̀.
1: Emi personally.
0: Yes, kẹ.
1: O da.
0: O jẹ nkan ti o n kọ emi lominu.
1: O ti do sopa osopa osan gangan ti n ba agbalẹru.
0: Ti n ba agbalẹru. Irawo osan ti n ba agbalẹru. Mo ni ti a ba wo awọn kan o ni awọn aṣa kan to fẹ di baraku fawọn kan ti mo si wo pe ṣe o yẹ ko ri bẹ abi o ma ri bẹ kódà awọn kan kii sábà kọ bi ara si. Ṣugbọn ti a ba wo aṣa wipe ki eyan ra nkan. Kó wa máa tọ́jú pálí ẹ̀.
1: Járe ṣàlàyé dáadáa.
0: Bí àpẹẹrẹ àwọn ohun amómi tutù nílé àwọn ẹlòmíín tí wọ́n ti rà fún bí ọdún kan ọdún méjì bẹ̀wọ̀ inú ilé wọn pálí ẹ̀ ṣe wà ń bẹ́ẹ̀.
1: Báwo làwọn èèyàn ṣe fẹ́ mọ̀ pé àwọn ni wọ́n ra tuntun? Báwo ló ṣe fẹ́ ó dá nísìnyí fún àpẹẹrẹ nísùúrù.
0: Bẹ́lòmíín lo agolo kírímù tán àti judanu adogun dọdẹ kí ló dé.
1: Nísùúrù ní ìtò mẹ́nuba ní ti pálí ohun amómi tuntun ni bóyá o ra pálí báyìí o ra ẹ̀rọ ohun amómi tuntun freezer o wà gbé pálí dànù ìgbà tí mo délé lọ́dọ̀ ẹ̀ tí mo ní padi mi o je wa ki e o akin te wa kin te wa o
0: na ni yen
1: pe ke bawo mo je fe mo pe wo lo ra pa ewo iwo lo ra freezer loju lowo loju pali ti ki se second hand lo ti ra o
0: idoti ni kini won yin lokan ti mi
1: lokan ti e o tun menu ba wa agolo ipara
0: bo lo si ibi ibi yasoto bi ko lu abi nkan kan boya kin so pe ajogba igbalude eh ajogba igbalude elomi inbox won ko awon ti won fi ntoju ara si wari igoro lon ti won ti loku wari agolo cream to wa nbe
1: kin le jenso eleyin loyinbo are you speaking from experience
0: rara oga kin won ko kini won ise
1: pupo ni wa na ni ajebi ntan so yi tori emi fun lara mi tin ba wonu tin ba wonu le
0: ajogba igbalude
1: ase ma ra won kankan to je pe ta ba ni pe ka mo wo ni meni meji meta yo ti to osu bi meji tabi meta to ti tan sugbon bo ya kin so pe ife ti mo ni si nkan won ni o je ki
0: elomi a lo e cream tan ati e ti ju
1: igba mi wa on our defense igba mi wa to je pe a fe lo pada ra iru e ti a si mo ko interfere tabi kada tabi kada ojulowo imo yato si panda awa le fe fi eleyun pa mo pe ta ba si pada lowo ti nkan ba ti roso mu lowo wa o ta fe lo ra mi o a kan mi eleyun lowo o a lo fi se bi apere fun awon ti won ta
0: nibi ti o ka elomi larade se elomi ba fe paro pako orin igbalode yan brush to fi for inu ele to lo tele ati judanu bo se
1: a si so the airbrush
0: hello me go ma fin trace eyebrow she ife ta ni si
1: mo je bi eleyun mo je bi eleyun
0: se owo ta fi ra awon kini won yi lo fe lo seye bi loju wa ni
1: ke se baun na we it's okay oni ko zeni ta ba bi se ko ni ri so oni kaloku lo ni ide pataki ti o fi nko awon nkan yi pamọ bi emi bayi mo so le kan pe emi na bayi mo wa lori table nibi ti a nso yi awon aimoye awon ike nkan kan to ye kin ti judanu sugbon ma ma wo pe tin ba tun pada fi ke yi se nkan mi lona mi
0: yo
1: yo tun wulo
0: well it is well
1: it is well in you
0: elomi a pa nkan a pa ro nkan lara oko tabi lara awon nkan to nlo ani pa li to nfira nkan ti won pa ro yen kan ba mu omo lo le abi nkan
1: bawo lo je fe mo po ra loju pa li
0: phone elomi to ti sonu pa li e se wa nle
1: o le fe trace ye we fe trace bi to sonu si
0: gbo awon nkan ti o ba to ba dabi idoti nu le wa ja ye o awon nkan ti o ba wulo ta ba re gege bi idoti ja ye o won ni lamoju kuro
1: lo je ki kero kini kan
0: ma po si sugbon loni lori eto lahujo mo ni ki abojugo yen na ka fi dara lara ya ni bi ati nse waju lori eto nitori wakati meji gbako la ni lori eto fun toni abala koko oro toni o peka sona meji sugbon o da lori eto abo la fe menuba ni abala koko oro sugbon ka to de ikorita ta ti pe kelu ohun toni se pelu oro eto abo a lo gbo oro agba latenu kunle adebayo leyin oreyin a te waju lo tete si ohun ti itan toni wi leyin abala ninu itan ko a bojuwo abala bo sin lo ko to ti pe a de ikorita abala koko oro fun toni nibi ti a ti ma gbalejo meji to se sanko awon le loro laarin ilu nipa ohun toni se pelu oro eto abo kisi ni ohun ti a fe pe kelu loro ti eto abo Oluwari mi lekun ti o ba fi ara balẹ daada atawon yan tin gbo wa won ri pe abadofin lati se idasile olopa ipinle ni won ti fi sowo si awon ile igbimo asofin ipinle 36 lori ede Nigeria latowo akowe ile igbimo asofin agba yen Kamoru Kamoru din ogun lana ti o ti fi sowo ka kiri koda awon ile igbimo asofin lawon ipinle won ti ni won tin se ijiro lori awon ti o ti joko won ni won ma joko lawon asiko kan koda lana la gbọ noroyin wipe ile igbimo asofin ipinle Osun ni ipinle akoko to ti bowo lu pe awon gbo o awon si ti gba
1: won
0: ti faramo ki olopa ipinle ko ma so sohun ko yi ki won dale sugbon o iwoye awon ara ilu wa ni wipe ki gan lo ye ko je ojuse awon ile igbimo asofin yi awon kan ni ko si yato jare mo ba se fi sowo si won na se ma bowo lu nitori pe awon egbe oselu to wa lori alefa pupo awon gomina won o fe le ni ogbon opolopo awon gomina yi si ni enu won ka ile igbe ma sofin won pe ko ni si jiro ti o se be to moyan lori awon kan si ni rara pe oro ori be a menu ba loni pe kilu ki gan lo ye ko je ojuse awon legbimo asofin yi lati boju wo abadofin dasile lopa apinle eleyi to tun fara pe ni oro to tenu minister fun eto dibo eto abuja de jare
1: Christopher
0: Musa ipe ki awon mo Nigeria lo kose ise ologun lati le mo riri ipa ti awon mo ologun wa nko awon kan labe wa nwoye pe gaga ti a ma fi kose ologun lati mo awon to ni se pelu ise ati ifaraji awon osise ologun yen awon soja wa lotun losi won ni oye ki won lo ye ki ki omo Nigeria kuku ma kose ologun ni sansan lati le ni imo ati da gbogbo ara eni awon yan wa wo pe bi ose ologun bi ti bawo ile tan siga ati isitan agbo oju a fi oju me sunukun wo oro mejeji yi labe ifesemule eto abo lorilede Nigeria iyan ni abala kokoro sugbon je ki a lo gbo oro agba lati enukun le adebayo etu lawujo nte siwaju nikan ni glow 99.1 fm ijapo state akure

0: e de oda bi o bo gbogbo nkan se loju beun oni bi le san bi le osan wolawo mo gba ladura pe yo ma dara fun wa yo si mo san wa oro agba loni mo wo susun won ni a ki wo su kadaran mo wo le aye on titititi mo ri bi pe ibi ti enu le banide oni nlo lokan lokan yen be ni ibi enu le banide oni lo nlo lokan lokan yen oro enu lopo igba oro enu a ma gbebi to da oro enu a si ma janyan mole nigba mi ki loro enu ti re lai mi oni gba ko sin tele fi be mi ti ma gba bobogo omo aku bobini yawo gban a lo bo se gba yo sawo gbogbo to ni pata lo ma da wo lule gbogbo e lo ma se gba lo ma sawo oro enu won le n to jegun to lade e lohun je iku opa ṣùgbọ́n ni ó jáde ẹ tó nígún lòun jẹ oníkú mú lọ kí ni ọ̀rọ̀ ẹnu tirẹ̀ báwo ló ṣe ń sọ ọ́ ǹjẹ́ ló mọ́ fiyèsí ǹjẹ́ ló mọ́ ńlákìyèsí àbí ti ẹni pé kò sá máa jábọ́ bó ṣe wọ̀ ọ́ àbí ti ẹni pé kò sọ̀rọ̀ gbàù sílẹ̀ máa rántí pé bẹ́ẹ̀ yẹn ṣe máa sọ ni làwọn kan máa gbọ́ kò dẹ̀ sí nǹkan tá a sọ tí a ní fi ìdèdè ẹ bẹ́ẹ̀ ni ìwọlé mọ́mọ́ àwọn kan fòye bá ọ lọ àwọn kan fi ìdéédé ìjọ tí ọ̀rọ̀ ẹnu ẹ bá wá sí ìmúṣẹ tàbí tí nǹkan kan ṣẹlẹ̀ wọ́n ní lágbájá ti sọ bẹ́ẹ̀ lágbájá sọ bẹ́ẹ̀ pòun ó ṣe bọ́ bá sùn tó wọn arun jù òun lòun wà ń bẹ̀ borí bá fọ òun lòun wà ń bẹ̀ bẹ́ẹ̀dọ̀ bá rìn òun lòun wà ń bẹ̀ kò pẹ́ kò jìnnà ẹ̀dọ́ bẹ̀rẹ̀ sí ní ẹni ẹlẹ́ni orí bẹ̀rẹ̀ sí ní fọ inú bẹ̀rẹ̀ sí ní rún gbogbo èèyàn bá ké gbàjáre pé lágbájá ti sọ bẹ́ẹ̀ o ẹ tètè lọ gbé kọ lọ́rùn ẹ lọ gbé kọ lọ́rùn nǹkan kò gbọ́dọ̀ ṣe kò gbọ́dọ̀ kú bí ó kọ ọ̀rẹ́ mi kan kò gbọ́dọ̀ kú wọ́n gbé délé ariwo ta ẹ jọ nítorí ọlọ́run òun kàn máa sọ tòun ni òun kàn fi dẹ́rù bá lásán ni òun fi dẹ́rù bá ní òun ò ṣe nǹkan kan òun ọmọ nǹkan kan irọ́ o wàá mọ̀ bí wàá ṣe ṣe eléyìí kò sáà gbọ́dọ̀ kú torí ìwọ lọ sọ pé bínú bá rún ìwọ ni bẹ́ẹ̀dọ̀ bá dún ìwọ ni borí bá fọ ìwọ ni nítorí tí ò tó nǹkan tó sọ di bàbàrà lọ sọ́ra fún ọ̀rọ̀ ẹnu tó ń sọ fún ẹ̀rọ ẹnu rẹ láwùjọ níbikíbi tó bá ti bára rẹ sọ́ra sọ́ra gidigidi kí ọ̀rọ̀ ẹnu kọ́ mọ̀ bá wà á pa ọ́ kí ọ̀rọ̀ ẹnu kọ́ mọ̀ gbé lọ sọ́gbà ẹ̀wọ̀n kí ọ̀rọ̀ ẹnu kọ́ mọ̀ sọ di ẹni tí ó káwọ́ gbọ̀yìn níwájú adájọ́ sọ́ra o ọ̀rọ̀ ẹnu ó ṣe kókó ọ̀rọ̀ ẹnu sì ṣe pàtàkì ọ̀rọ̀ ẹnu sì lágbà ẹ̀jẹ̀ àsọ̀ra ọ̀pọ̀ ló fi ọ̀rọ̀ ẹnu rẹ̀ tó fi gba rẹ̀ sílẹ̀ wọ́n ní kò sójú mi kì í pẹ́ kóòtù ọ̀rọ̀ ẹnu ni lágbájá wà bẹ́ẹ̀ pa náà lọ gbé wá nígbà tó dé wọ́n lọ wà níbi wọ́n ti ń jà tẹ́ fi ọ̀bẹ gbọ́n nìkan lápá tàbí tẹ́ fi gun níkùn tàbí tẹ́ ó lé mi èmi èmi ò sí mbẹ́ o mi ò mọ̀ gbà náà o ọ̀rọ̀ ẹnu mọ̀ ni adájọ́ ni ta ló múlé wá ẹ̀jẹ̀ kó máa lọ tiẹ̀ kó máa lọ kó máa lọ ẹni tọ́rọ̀ ò sì sọ ojú rẹ̀ tọ́kàn gbọ́ lásán pé nǹkan báyìí ṣẹlẹ̀ a ò ní gbàṣẹ ó di dandan ká gbẹ̀san lára ẹ̀ gbẹ̀san kí ni ẹ wá bilére kọ́ wá ṣàlàyé kó lè ṣàlàyé tó ṣẹlẹ̀ torí pé kò sójú ẹ̀ ẹnu èyí tètè ẹ̀ kàn bá tó gbọ́ lásán ìlọ́sọ di bàbàrà tó ń gbé káàkiri sọ̀rọ̀ afọ́rọ̀ ẹnu o kọ̀rọ̀ ẹnu bàbà lọ síbi tó fẹ́ lọ kọ́ bàbà ràn sọ̀rọ̀ àrèmábọ̀ kọ́ bàbà ràn kúrò láwùjọ ẹ jẹ́ ń dákẹ́ kí n ṣẹnu déédéé síbi ní olóòrọ̀ iná tàbí lákòókò iná nítorí pé ọ̀rọ̀ ẹnu tèmi kò ní pa mí ọ̀rọ̀ ẹnu tèmi kò ní rán mi lọ síbi tí mi ò fẹ́ lọ ọ̀rọ̀ ẹnu tèmi yóò máa tún mi ṣe ni ọ̀rọ̀ ẹnu tèmi yóò gbé mi gòkè àgbà ó tún dìgbà.
1: mo tún gbọ́rọ̀ àgbàdé o.
2: ẹ jẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ ó pẹ́ títí a ṣe lọ́jọ́ alẹ́.
0: tó
3: ẹ jẹ́ ká jọ sọ àsọyépọ̀.
4: káwùjọ wa ó má ba bàjẹ́.

0: ẹwà bínú à ń gbìyànjú láti lè jẹ́ kí gbogbo ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kó jọra wọn ní ibi tí a ti ń gbìyànjú láti mú abala nínú ìtàn wá sí etí ìgbọ́yìn ètò láwùjọ lẹ́nu tẹ́tí sí nìkànnì glow 99.1 fm níbi tí a ti mẹ́nu ba àwọn nǹkan ti ń lọ láwùjọ ẹ jẹ́ kí a wò ó bóyá ó ti ṣe tán látòdì kejì à ń bọ̀.
1: Dédé àsìkò yìí ẹsì káàbọ̀ sí abala nínú ìtàn lónìí a máa wo ìtàn ọkùnrin kan tó jẹ́ pé orúkọ rẹ̀ di gbajúgbajà ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀ èèyàn mọ̀ sí bàbá alájọsọmọlu ṣùgbọ́n orúkọ rẹ̀ gangan ni pa Afeos Taiwo Olunaike ní ọmọ ọdún mẹ́ta ó pàdánù bàbá rẹ̀ bí ó tilẹ̀ rí bẹ́ẹ̀ ó lọ sí ilé ẹ̀kọ́ kan ní Ìsànyìn lẹ́yìn náà ẹgbọ́n bàbá rẹ̀ mú lọ sí Èkó níbi tí ó ti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ ní St John's School Arólọ́yá àti Christ Church Cathedral School. Ó parí ẹ̀kọ́ rẹ̀ ní ọdún 1934. Lẹ́yìn tí ó parí ilé ẹ̀kọ́, ó kọ́ iṣẹ́ aṣọ fún ọdún púpọ̀. Ṣùgbọ́n, ó rí pé iṣẹ́ náà kò ní mú ìdàgbàsókè tó fẹ́ bá a. Lẹ́yìn náà ni ó lọ sí orílẹ̀-èdè Cameroon. Nígbà tó dé Cameroon, ó rí bí àwọn ènìyàn ṣe ń ṣe iṣẹ́ àjọ gbígbà. Lẹ́yìn tí bàbá alájọsọmọlu padà láti orílẹ̀-èdè Cameroon ní ọdún 1954, ó pinnu láti bẹ̀rẹ̀ iṣẹ́ àjọ gbígbà. Ó tẹ àwọn káàdì àkọsílẹ̀ tirẹ̀ ó sì sọ ilé-iṣẹ́ rẹ̀ náà ní Popular Daily Alájọsọmọlu. Nígbà náà, ó ra kẹ̀kẹ́ láti máa fi lọ sí ọjà àti ilé àwọn oníbàárà rẹ̀ láti gbàjọ. Ṣùgbọ́n kí ó tó bẹ̀rẹ̀ iṣẹ́ náà, ó lọ bá ọ̀kan lára àwọn àgbàlagbà nínú ìdílé rẹ̀ láti gba ìmọ̀ràn. Àgbà náà sọ fún pé iṣẹ́ àjọ gbígbà le gan-an, ó sì rántí bí ọ̀pọ̀ àwọn ènìyàn ṣe ti ṣe iṣẹ́ náà tẹ́lẹ̀ tí wọ́n sì pàdánù owó wọn. Ó ní kí bàbá alájọsọmọlu fi èrò náà sílẹ̀ kí ó sì wá iṣẹ́ mìí ṣe. Bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà mú ìrẹ̀wẹ̀sì ọkàn ba, kò jẹ́ kí ó yí èrò rẹ̀ padà. Ó lọ bá ẹ̀gbọ́n obìnrin rẹ̀ Sara, ó sì sọ gbogbo èrò rẹ̀ fún un. Ẹ̀gbọ́n rẹ̀ gbà á níyànjú, ó sì mú lọ bá àlùfáà kan tó gbàdúrà fún. Àlùfáà náà sọ fún pé bí ó bá jẹ́ olóòótọ́ tí ó sì ṣe iṣẹ́ rẹ̀ pẹ̀lú ìwà rere, Ọlọ́run yóò bùkún iṣẹ́ ọwọ́ rẹ̀. Ìmọ̀ràn yìí fún ní ìgboyà láti bẹ̀rẹ̀ iṣẹ́ náà. Ní ọjọ́ àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ àjọ gbígbà, kò sí ẹni tó fẹ́ fi owó sí ọwọ́ rẹ̀. Ọ̀pọ̀ àwọn oníṣòwò ní ọjà sọ pé ó lè gba owó wọn kí ó sì sá lọ. Síbẹ̀, bàbá alájọsọmọlu kò dẹ̀yìn. Ó ń lọ láti ọjà kan sí òmíràn títí díẹ̀ lára àwọn onítàjà fi gbà á láti dán wò. Ní òpin oṣù àkọ́kọ́, ó dá gbogbo owó àwọn oníbàárà rẹ̀ padà láìsí àṣìṣe kankan. Ìwà òtítọ́ rẹ̀ mú kí ọ̀pọ̀ ènìyàn bẹ̀rẹ̀ sí fọkàn tán. Orúkọ rẹ̀ sì bẹ̀rẹ̀ sí gbajúmọ̀ káàkiri àwọn ọjà ní Èkó. Láti ìgbà yẹn ni orúkọ alájọsọmọlu ti di orúkọ tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí. Bí ọjọ́ ṣe ń lọ, iṣẹ́ bàbá alájọsọmọlu bẹ̀rẹ̀ sí gbilẹ̀. Ọ̀pọ̀ àwọn oníṣòro àti aráàlú bẹ̀rẹ̀ sí fi owó àjọ wọn sí ọwọ́ rẹ̀ nítorí wọ́n rí pé ó jẹ́ olóòótọ́, ó sì ń san gbogbo wọn padà ní àsìkò tí wọ́n bá fi sílẹ̀. Ohun tó jẹ́ kí ọ̀pọ̀ ènìyàn yà sọ́tọ̀ ni pé kì í kọ orúkọ àwọn oníbàárà rẹ̀ sílẹ̀, kò sì ní ìwé àkọsílẹ̀ tàbí ẹ̀rọ ìṣirò. Síbẹ̀, ó máa ń rántí orúkọ gbogbo oníbàárà rẹ̀, iye owó tí ẹnì kọ̀ọ̀kan fi pamọ́ àti ọjọ́ tó yẹ kí wọ́n gba owó wọn padà láì gbé kan fún kan. Èyí ló mú kí ọ̀pọ̀ ènìyàn máa sọ pé Ọlọ́run fún ní ọgbọ́n àti ìrántí tó tayọ. Nígbà tí ọ̀rọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí dé, ó kọ́ ilé tirẹ̀, ó sì di ẹni tí àwọn alájọ mìíràn ń wò gẹ́gẹ́ bí àgbà àti aṣáájú wọn. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n máa ń pe ìpàdé àwọn alájọ sí ilé rẹ̀ nítorí ìgbọ́kànlé àti ìyàsọ́tọ̀ tí wọ́n ní nínú rẹ̀. Orúkọ rẹ̀ sì di àmì ìwà rere, òtítọ́ àti ẹni ìgbẹ́kẹ̀lé. Láti ìgbà náà ni olókìkí náà ti bẹ̀rẹ̀ sí gbajúmọ̀ ní ilẹ̀ Yorùbá. Tí àwọn èèyàn sì mọ sọ pé orí rẹ̀ pé bí alájọsọmọlu, èyí tí wọ́n fi ń yin ẹni tó ní ọgbọ́n àti tó máa ń rántí nǹkan dáadáa. Bí ọdún ṣe ń lọ, bàbá alájọsọmọlu ń bá iṣẹ́ rẹ̀ lọ pẹ̀lú òtítọ́ àti ìfẹ́ sí àwọn oníbàárà rẹ̀. Ó di ẹni tí ọ̀pọ̀ ènìyàn gbẹ́kẹ̀lé, tí wọ́n sì máa ń fi owó wọn sí ọwọ́ rẹ̀ láì bẹ̀rù. Nígbà tí ọjọ́ ogbó dé, àwọn ọmọ rẹ̀ bẹ̀ pé kí ó sinmi, kí ó fi iṣẹ́ náà sílẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀ ọdún tí ó fi ṣiṣẹ́ takuntakun, ó gbà láti fẹ̀yìntì. Síbẹ̀, ọ̀pọ̀ àwọn oníbàárà rẹ̀ sì máa ń lọ sí ilé rẹ̀ láti kí i. Wọ́n sì fi hàn pé wọn kò gbàgbé ìwà rere àti òtítọ́ tí ó fi ṣiṣẹ́. Bàbá alájọsọmọlu kú ní ọdún 2012. lẹyin ti o fi opo dun se ise ajo gbigba pelu iduwo sisin bi o tile je pe o ti ku oruko re si wa laye ninu itan ile yoruba ati orilede nigeria itan baba alajo somoluko wa pe iso tito suru ati ise takuntakun le mu eniyan di eni nla lawujo abala ninu itan ko ni ju bayi lo aminat adekunle loruko mi eto lawujo n tesiwaju
2: Eje ka jo so asoyepo.
3: Kawojo wa o ma ba baje.
2: Lawujo ko gbodo baje.

0: bẹ́ẹ̀ni ká jọ ṣe nítorí àjèjì owó kan ò gbẹ́rù dorí àgbàjọ báyìí la fi ń sọ́yà ní báyìí abala kókó ọ̀rọ̀ tòní ọ̀rọ̀ ètò ààbò la fẹ́ mẹ́nuba ó sì pẹ̀ka lọ́nà méjì ṣùgbọ́n ohun tó dàbí kókó ọmọ ọlọ́dún nípa ààtò ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà òun náà ni ọ̀rọ̀ tí ìjọba àpapọ̀ ti ń jẹlẹ́nu láwọn àsìkò kan kó tó tó àkókò yìí tẹ bá gbàgbé nígbà tí ọ̀rọ̀ yìí kọ́kọ́ jẹyọ nípa ìpè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ láwọn àsìkò kan lọ́dún tá a wà yìí a lórí ọ̀fẹ́ láti kàn sí ohun wòye ọ̀rọ̀ tí ń lọ láwùjọ tí wọ́n sì jẹ́ wa ní òhò ní yàrá ìgbóhùnsáfẹ́ wa láti bá wa mẹ́nuba kódà lọ́jọ́ náà lọ́hùn-ún wọ́n sọ kúlẹ̀kúlẹ̀ nípa bí ọ̀rọ̀ ètò ààbò ṣe dúró ní káàtì ẹ̀ tó gbòmìnira lẹ́yìn tá a gbòmìnira ìdásílẹ̀ ọlọ́pàá àpapọ̀ yan ọlọ́pàá àjùmọ̀ ní federal police ti di àkókò ṣùgbọ́n wọ́n tún bá wa fi ojú ṣùnnùkùn wo ọ̀rọ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lákòókò tá a wà yìí ẹni tó jẹ́ akọ̀wé ní ilé ìgbìmọ̀ asòfin àgbà Kamorudeen Ogunlànà ó ti fi àbádòfin ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ṣọwọ́ sí àwọn ìjọba ìbílẹ̀ 36 tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà láti yiri àwọn àkóónú àbádòfin yìí wò dáadáa tabá sì rí bí 24 nínú 36 ìyẹn 2/3 tán bá ní àwọn faramọ́ a jẹ́ wípé ìtẹ̀síwájú yóò dé bá ṣíṣe àtúnṣe sí abala ìwé òfin Nàìjíríà tó ní ọlọ́pàá kan ṣoṣo ní Nàìjíríà yóò ní ìyẹn ìwé òfin 1999 èyí tí wọ́n ṣe àtúnṣe sí tí à ń lò lákòókò yìí ìyún ni pé wọ́n máa ṣe àtúnṣe sí abala ìwé òfin yìí àti abá ti rí méjì nínú ìdá mẹ́ta nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ ìbéèrè wa ni wípé kí tiẹ̀ gan a tún padà ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yìí kí ló yẹ kó jẹ́ ojúṣe àwọn ilé ìgbìmọ̀ asòfin gan níbi àwọn kan ti ní wọn ní ìgbàgbọ́ kíkún nílé asòfin ìpínlẹ̀ wípé ohun tí àwọn gómìnà bá ti fọn sínú fèrè ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ wọn náà máa fọ̀ jáde wọn ní kódà ẹgbẹ́ òṣèlú apc gan ní ń darí bíi 21 àwọn ìpínlẹ̀ kí wá ni ohun tá à ń retí pé ó fẹ́ kàn fẹ́ dàbí wípé ká kàn bíi àwọn kan máa ń pè ní academic exercise lásán ìyún wípé kò sí láríjà tí wọ́n fi ń gbé lọ pé kankan tiẹ̀ má gbé lọ bẹ̀ gan pé ó ṣẹ́ ṣùgbọ́n ohun tí òfin là kalẹ̀ nìyẹn kí wá gan ló yẹ kó jẹ́ ojúṣe àwọn ilé ìgbìmọ̀ asòfin yìí àti pé iṣẹ́ pàtàkì ọlọ́pàá ìpínlẹ̀ lónìí a ti ní ohun wòye ọ̀rọ̀ tí ń lọ láwùjọ ní yàrá ìgbóhùnsáfẹ́ ó sì ṣeéṣe kí a kàn sí ẹlòmíì lójú òpó kárí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti bá wa lóhùn sí ohun tí àgbéyẹ̀wò kó tó di pé ìyáraalé yóò bá wa dá sí ọ̀rọ̀ yìí láàárọ̀ tòní bẹ́ẹ̀ gẹ́gẹ́ abala kejì ni a ti mẹ́nuba ọ̀rọ̀ tí mínísítà fún ètò ààbò Christopher Musa sọ tó ní kí àwọn Nàìjíríà kẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ ológun láti lè mọ rírì ipa iṣẹ́ tí àwọn ọmọ ológun wá ń ṣe níbi tí àwọn kan ti ní bóyá kí ọmọ Nàìjíríà kúkú máa kọ́ iṣẹ́ ológun o láti lè dáàbò bo ara wọn a tún fi ojú ṣùnnùkùn wọlé yìí bóyá èyí gan ni yóò tún ṣe ìrànlọ́wọ́ láti lè mú kí àdínkù dé bá ìpèníjà ètò ààbò ní báyìí ẹ̀wà jẹ́ máa kí ohun wòye ọ̀rọ̀ tí ń lọ láàrin ìlú alàgbà Adébísí Adúlójú ẹkú ojúmọ́sà
1: ẹ ṣe olótù
0: ẹ ṣeun nígbà tí a kọ́ fọ̀rọ̀ wérọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ẹ bá wa sọ ní kúlẹ̀kúlẹ̀ ẹ ṣe àlàyé fún wa bí a ti ṣe rìn nípa ètò ààbò ní ti nípele kó tó di pé a gba òmìnira lẹ́yìn tá a gba òmìnira tán àti ibi tí a dé dúró ní báyìí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ti wá ń fa ó ti fẹ́ máa jọra wọn ó ti lọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ báyìí tí a ti ń retí kódà ànọ́kọ́ la gbọ́ wípé ìpínlẹ̀ ọ̀sùn ti fọwọ́ sí tiwọn wọn ti ṣe àgbéyẹ̀wò ẹ̀ wọn ti fọwọ́ sí pé àwọn ènìyàn ìpínlẹ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ nípa ọlọ́pàá ìpínlẹ̀ kí lè ròyìn pẹ̀lú ibi tán bá dé ìsà.
1: ẹ ṣe olótù inú mi dùn pé ẹ̀rán wa létí bá a ṣe sọ ní sáà tó kọjá mo dẹ̀ sọ fún wa ní sáà tó kọjá pé nígbà táwa ń dàgbà ọlọ́pàá ìbílẹ̀ láti ilẹ̀ mọ̀ awon gba yen awon lopa ton wo sokoto pepe ati kondo won gbe bon oni kondo leyin won atun ni olopa papo ti joba papo sugbon gba to ya won pa olopa ibile won pare won ko won wonu olopa papo wa DMPF itan pe ni Nigeria Police Force sugbon se ri ni satawa yi o da be ni pe oro abo o ti don ta gbodo mu lo kokodu a gbodo fowo yepere mu mo tori pe o ti koja agbara awon omo ologun o ti koja agbara awon olopa apapo ede ri pe ko ye ko ri be o ta ba wo ba se se ni ipinle wo orun ni sakini nigba ta won oyinbo gan o ti lo e ri pe e mo pe e je mo bayi lati 1957 e ri pe ani eni ton dari wa ta pe ni premier ade tun ni governor premier yen ni awon ti tiwantiwa ta fi bogbe wole governor yen la won oyinbo titi won 1960 ta gbominira ta won oyinbo jawole ton lo e ri pe nipinle iwo orun premier wa ngba yen obafemi awolowo governor wa ngba yen John Rankin won jo sepo ni ko to di pe agba ominira awon oyinbo pada si lu o wa di joba ti wantiwa nigba yen la da olopa ibile sile nigba yen la tun ni awon asogbo mo sonjo si awon asogbo yen awon igi joba ta fi pa owo wole to pe ni economic trees ni won so sugbon won da bubu ko awon eyan e de ri pe won ni won ri wuri nbe ngba yen tori pe ta awon agbe ba nbo ti won ri won wa ta won lore sugbon won ni je ki o le ja awon agbe ton ba ri oju ajoji o lati farahan pe ta bolo ti nbo so ani gbogbo won yen ki gbogbo e to baje awon logun lo baje e le ri pe iko ti awon logun tin ba nsoro awon logun ko ta awon logun baje o po oro abo o pelu nkan ton baje katile tabo latile fe so loni tori pe ta ba wo electricity ina wa awon lo baje ina o ku nile yoruba tele awala ni cn coal la de fin se o dan sise awon logun lo dapo ta fi lo join nda Nigerian Development Authority ta fi wa form nepa e ri pe lati gba ta ti form nepa wa lati bere ngba ti western region ipele iwo orun ranu e ina o lo sugbon ta ba wo gbogbo nkan ti won se eto abo o baje o olade ni katoto e ri pe olori ipinle iwo orun gba yen ibadan ama di labore dada ta secure e o le wo ibadan lago mesan wa duro ni leyin gin leyin beton pe ni gate gba yen o ti daro ko to wole be na lori leko awon ijoba ibile lo sese yen awon la pe ni Ibadan City Council ICC to pada wa di ICC te ko la pe ni Lagos City Council awon lo tun se o le wo gboro Eko tago mesan ba lu o gbodo duro leyin odi titi le ma fi mo nigba yen abo ni won gbe kale
0: e seun sir ohun ti e menu bayi ni wipe e je ki e je si je kun yi wa wipe oro olopa abojuto eto abo ni ti ibile gan lo se pataki se eyin wo pe ohun to ye ka ma so lakoko yi ni idabobo awon eyan ni ti ijoba ibile pe o dabi pe ipinle yen gan se eyin logun fun idasile olopa ibile yato si ipinle bayi abi kini oju
1: yi ko se be nkan ti mo so ri pe olopa ipinle asiko to ka dasile olopa ipinle lo ma boju to gbogbo ibile ti abada olop ta bada olopa ipinle sile e ri pe gbogbo ibile wa ni iru Ondo state gbogbo e lati ma ri won gbogbo bode wa awon lo ma wa nbe bode Ondo state pelu Kogi awon olopa wa wa nbe awa ati Edo awon olopa wa wa nbe Ekiti ni Ijebode ni awon olopa wa wa nbe awon olopa ibile yi lo tun ma ma se nkan ta pe ni patrol ton ma rin oju popo kiri le igba yen ade gbudo ni awon asogbo tori pe awon ara bi kon ba farapamo sinu igbo wa ani asogbo ni saki ni ijoba wa o pare e ti ri wahala ta wa wo loni so ijoba ipinle yen o se pataki idi e niyan tori pe ise ta awon ologun se yi ki se se tu e kon ma se ibode Nigeria lo ye ka awon logun wa ti orilede mi ba fe gba ile wa bi to fa fogun ja wa iyen lo ye ka awon logun se nkan to ba ju ti pa olopa o ba ka la ma npe awon logun si sugbon e ta wa nfa awon logun se yi ki se ise won
2: oda pelu bi won ti so pon fe da ile ise olopa ipinle sile bayi ilegbimo asofin apapo ni ilu Abuja o ti gbe abadofin yi lo soda won ilegbimo asofin ipinle kaakiri gege bi ati se lalaye nigbati a fe be kon lu abala yi lori eto lawojo a so pe gege bi ofin le yi oni lo ki ida meji ninu meta awon ilegbimo asofin merindinlogoji tin be nile yi ki won lawon faramo lana leyin igba ti won gbe isowo sawon ijoba ibile ijoba ipinle kaakiri ti ipinle osun won lawon ti buwolu won lawon ti se agbeyewo re daada sugbon leyin eleyi na tun wa ri ti ipinle nasarawa to ni o di ojo keji din ni ogbon osu yi o ko to di pe ohun o bere si se agbeyewo re sugbon ta ba tun ni pe ka tun fi oju keji na wo oro ka wa lara jura wa lo ta ba ni pe ka wo bi ti eto abo ti mehe julo apa ariwa ile yi ina ni eto abo ti fese mule dandan e ki alode ti o je pe apa bi ni won tin karamasi ki eleyi e to je pe ti awon ti ekun ariwa ile yi won ti ko bi ara si se ka so pe awon o fe faramo ni abi oro yi o ti e wule jo won loju abi awon o fe ki won da ile solopa ipinle sile tabi won kan fe ma sun si waju ti di igba ti ojo lo lori asiko ti won ti fun won lati peke lo oro na
1: ese won fowo si nitori te ba wo ipinle Edo na ti fowo si
2: okay
1: eri pe ogun na ogun ba to announce le, ni igba to ba won si ni wa kede pe awon ti fowo si ogun ti wo ni ipinle ni le ti Yoruba gbogbo awon ipinle to wa le Yoruba won ma fowo si awon jo pa fowo si nitori pe ogun ati merin ipinle la nilo lati fowo si ton ba ti fowo si a lo si odo are orilede wa lati ko bowolu adofi awa bere ikan ti awon igbimo asofi wa ti kekere won ti gbe yewo igba ton se tawon buwolu lo lo si odo awon asofi agba itape ni senate town not ti wo awon gbe awon eto awon ton pe ni alabe sekele won gbe eto dide to yewo igba yen la to wa fi ranse si gbogbo ipinle pe kun wo o se ni laanu pe awon ariwa n fa ese awon lo mo kan to ri o sugbon olori gbọdọ du ori e olori gbọdọ du ori e nitori pe a ori bayi ri nile Yoruba ri bayi ri nitori pe igba ti eto abo ti mehe lodo wa ta ati le ti gburo pe awon eyan jini gbe won cheka ati gbe eto dide lati ri pe alafia joba ni ipinle wa ade gbadun e ṣugbọn nisin ta wa ri o ṣajoji si wa
0: iyin
1: la fi so pe agbodo da olopa
0: ora bi a tin soro lo ni enikan to ti gba kore sise gege bi omo ile igbimo asofin ni awon opolopo odun die seyin awon ti darapo ma bakan na ti fi gba kore je commissioner afeto royin ni ipinle ekiti honorable lanre ogunsuyi e ko ojumo sir
3: e da ro lo ti e ko atoto nu lataro
0: e seun sir an se agbeyewo bi won ti fi abado fin sogo si awon ilegbimo asofin ipinle fun idasile olopa ipinle le ti alejowa kan ni yara igbonsa fe yen alagba duloju adebisi ton tin ba wa npe kelu eyin gege bi omo ilegbimo asofin tele ri ni ipinle ekiti oyeye yin bi abado fin se n lo lati ipele kan ati bi won tin fenu kole awon abado fin ohun ta won eyan so ni pe ki gan lo ye ko je ojuse awon omo ile igbimo asofin lori yiri abadofin dasile olopa apinle wo se ki won test ki won kan wo pe e se bi gomina faramo ijoba oke ko nilo ayewo lo titi awon kan ni o ye ki won fi oro ma to awon eyan won leti pe ohun ta gbo leleyi o akonu abadofin leleyi o bayi lo se ye ki won se sugbon lakoko yi ki lo ti e ko je ojuse awon ile igbimo asofin gan nitori atin ri awon omo ile igbimo asofin ipinle kankan ti won tin bowo lu abadofin ni wara nsesa ki won dite ya da olopa apinle sile
3: e se olotu ti o ba si ohun to se ese ese idede ise emi ri pe awon kudekude kankan lo ba eto abo wa ni isin duro ti pe ta ti soro olopa ta n pe ni state police o ko ta ti n so ṣugbọn o wa dabi pe nigba ti gbogbo nkan wa jajo wa loju ni isin ni awon eyan wa se wa jakunra ṣugbọn ta ba tun sọ yẹn bẹẹ naa alatun ti wo pe o yẹ ki igbimọ asofin ọmọle igbimọ asofin ko ba awon eyan e sọrọ ko to di ko si pohun papa gẹgẹ bi tori olori lawon naa ni gbogbo ibi ti won ba ti wa ohun naa si fi oju lamẹtọ wo ko wo pe nkan ta ni ka se yi nje ni agbegbe titi temi nje o ba ofin tabi nkan ta le pe ni desire nkan ta awon ara fe to n lo nje tori ti awon oyo ti won ba fe bu yan won ni alaimeyi to kan won le won wo pe se iyen lo kan dati pe ka ma fi gbogbo ara bu awon omo ile igbimo asofin tori pe nkan ti gomina ba fe lomo alale ni ile igbimo asofin kankan ba won fe o te ba ti reti won fase seyin lori nkankan ọwọ gómìnà ló wà nbẹ o torí tí gómìnà bá ní ẹjọ ìṣẹṣẹ bá mi fọwọ sí pápá ní àsìkò tá a wà yìí máa fọwọ sí kíákíá
0: ṣé bẹẹ lórí nígbà tí yín
3: olóòtú nígbà tí wà lọrun yẹn ipa yẹn o kò yé padà mọ nígbà yẹn ọmọlẹgbẹmọ asòfin ni ọgá gómìnà ní ìsìn yìí àti ilé ọ̀pọ̀lọpọ̀ gómìnà kan sọ pé àwọn làwọn gba fọọmù fún ọmọlẹ ìgbìmọ asòfin kọọkan láti kékeré títí dé alábẹrẹ títí dé national assembly títí dé councilor ṣùgbọn nígbà yẹn àwọn aráàlú náà ń ṣèpàdé tán máa ń sọ pé ẹni yìí ni a fẹ́ràn lọ ìyẹn fún ọmọlẹ ìgbìmọ asòfin ní agbára wádìí èyí tó ń bá àwọn èèyàn ẹ sọ̀rọ̀ ṣe ni ó máa jẹ́ pé kò nǹkan tó bá Someone ara ilu e ba ti fe lo ma ba won fe ri pe nigba kan lohun mo kan fe se ni se apere ni lati won bi mo gbagbegbu mo kan je ni ile igbimo asofin Ondo State ti won fe ki ye pe a fe ki won le ma so ede kan wa ka iroyin ni ede egberi nítorí pé àwọn ọ̀rọ̀ àwọn ọmọ ìyá wa kan tán torí omi wá wọn kì í sọ yorùbá ẹni pé lọ́gán náà gbé síta gbogbo rédíò bẹ̀bẹ̀ sí ṣe ní kíákíákíá kò rí bẹ́ẹ̀ báyìí aṣọ ọ̀gbàlà ń dá fún gbà báyìí ọmọ onígbìmọ̀ aṣòfin kọ̀ọ̀kan tó bá fẹ́ pẹ́ ńbẹ̀ yóò fẹ́ kí wọ́n yẹ ojú ẹ̀ wò ńbẹ̀ se lo ma wo nkan ti gomina ba fe nkan ti gomina ba fe na fe ni si
0: nitori ohun ti opoloko awon eyan so ni wipe a nipa bi awon ipinle kankan ti ya ntete ya bowolu abadofin yi papapa se eyin ori wipe bawo le se le se apejuwe idangaje awon ilegbimo asofin ipinle yi si gan nitori awon kan so pe o ye ki won ti e fi to awon araalu leti akonu abadofin dasile olopa apinle yi wipe se opolopo eyan ni o mo awon nkan to wa nu abadofin yi boya nkan ti o to ma se anfani fun awon eyan lese kuku ni boya ohun ti o to sese ko pada yi mo won lowo ni ati awon ilana ti awon araalu yo fi lenu loro ninu eto abo won ko ma di wipe o ba ton ba fowo si tan mi o gbo tabi mi o mo ko iyen ko nse arewisi tabi awijare labe ofin ehn ipele abadofin to wa yi awon eyan ni o ye ki awon ile igbimo asofin yi ki won ti e ko gbon awon eyan gbo ki won to bowo lu tabo le se le se apejuwe idangaje awon ile asofin wa si lakoko yi
3: gure mo se so lotu aso gbalanda fun pa lásìkò ta wà nkan tí gómìnà bá fẹ òun ni even àwọn chairman local government tí wọn gbọdọ bá fẹ ní 1999 ìmú wálé tó wá sẹgbẹrẹ lẹkẹǹdì mo rántí pé bàbá wa níyà adébáyọ pẹlú àwọn chairman local government kọọkan wọn ní gbúgbùngùn lórí pé mo fẹ́ kẹ́ni yìí ṣe supervisor mo fẹ́ kẹ́ni yìí ṣe ṣe ni gómìnà máa ń bẹ àwọn chairman local government mo tún ní ìrírí kan lórí bàbá wa ṣẹ́gun òní tí wọ́n fẹ́ ta wọ́n máa ń pe àwọn kọ̀ọ̀kan ní boarded vehicle tí wọ́n fẹ́ ta se gómìnà gbọdọ fọwọ sí kan tó lè ta torí dúkìá ìjọba ni ṣùgbọn ṣe ni vice governor ṣẹgun òní bẹ chairman local government kan èmi sì wà nbẹ pé lẹyìn tó ti fọwọ sí kan ló ní àjọba mi wíwá bá mi consider ọrẹ mi o gómìnà ọgá yẹn wá jáde pé gómìnà ń bẹ mi àbí so wọn yẹn ti yí padà ẹni tí ò bá ní ìsìn ìfẹ́ aráàlú kọ ni a fẹ́ ṣe púpọ̀ jù bí ò ṣe ìfẹ́ gómìnà tọ́lọ́n bá wá ṣe tí ìfẹ́ gómìnà jẹ́ ìfẹ́ aráàlú ló bá tán ṣùgbọ́n tí gómìnà ò bá sọ fẹ́ nǹkan aráàlú bá fẹ́ kò sí nǹkan tí aráàlú lè ṣe àwọn pàdé sẹ́ sọ pé ìpàdé àpérò wọ̀nyí kò kí ń wáyé mọ́
2: ṣé intan gbìyànjú àti sọ ni pé intan ọmọ nàìjíríà kan sọ pé bí wọn bẹ dá iléeṣẹ ọlọpàá ìpínlẹ sílẹ pé yóò wà lábẹ àkóso àwọn gómìnà pé àwọn gómìnà wọn mọ lò ó láti mọ fi ṣètò òṣèlú àti àwọn nǹkan mìíràn láti mọ fi dẹyẹ sí àwọn èèyàn.
3: Nǹkan tá a nílànà ni tí gómìnà bá ń di pé wọn dá ọlọpàá sílẹ tó jẹ pé àwọn ni wọn á máa raṣọ fún wọn tí wọn máa ra bàtà fún wọn tí wọn sì máa fún wọn ní owó oṣù kó tó di pé ó mọ wa lára ọlọrun wa sì jẹ kó mọ wa lára náà ni awon gomina ma lo lati e je o ti e tin se ti ijoba state to je ti federal e ri pe opopo gomina lo nlo lati daye si awon ton je bi egbe alatako nitori pe awa gege bi eniyan ni orilede Africa ife Nigeria nikan a o gba pe ni ti ko ba ti tesi bi ti a tesi se lo se ni pe se ni akoke lo de ki ti won ni awon ilu mi tan ti se democracy ta se ti wo ko won ri pe ti o ba si alatako won ni ko ijoba democracy be ko hezi nitori pe alatako si bi na won ma atako se because se la alatako ma so pe se ni nkan bayi eyi le ba de ka se eyi te se yan ko lokan ṣugbọn dipo pe se la ma n bura wa la boja isomo bi kan la ka se gbe ya e lo rin deji kan nkan won yan o de se pataki si nkan ta n se lowo bayi
0: oda ẹṣun sir ẹṣe won honorable ogunṣuyi ẹjẹ ki akan si alagba ajuloju ti won jo ati ajo wa ni yara igun sir ife mu n padabo lodo yin honorable ogunṣuyi laipe sir ẹjẹ ki awo ti e ba gbo ohun ti honorable ogunṣuyi so iriri won ni igba na ti won jo mo ile igbimo asofin ati akoko yin won ni o yato sira won gidengbe nje se mo nigeria wa le ni ifokan tan sir ninu ilana ti awon ile asofin ipinle ngbe ibowolu abadofin olopa ipinle yi gba nje awon ara ilu le ni fokan tan ninu idasile olopa ipinle bayi pelu ilana ti awon ile igbimo asofin ipinle ngbe gba
1: o ye kon ni ifokan tan nitori pe awon asofin apapo labuja won da laba pe bill ta won fi ranse si state o e je ka awon eyan dasi o tu won so ni e bi wa sese olopa ibi e ipinle awon asofin labuja lo ma se o won fe se ki governor ma ba jagba ko lo se lu baba jagba kon ma so won di eta pe ni janduku nigba idibo ka won lola igbegboro ko ma so won di ajiroba to fi je pe won ni le sise won iyen la npe ni framework framework yen lo ma so bi a se gbodo se olopa ipinle awon asofin la gbe ikan ton pe ni requirement sita iwe to gbodo ka ta to le gba o de bo se n ba lo a pe kokon ni police service council lo ma wo ise olopa ipinle ti gomina ba gbe ase kale to tako ase ta fi dale police council o lase lati daduro ara kan ton gbe sita ni eto ati gbe kale niyan pe bo tile je pe awon governor lo ma gba won yan wole to ma raso fun won sanwo osu won to ma fun won nirin ise sibe sibe olopa ijoba apapo o si ma wa nbe pelu won lati sise Nigeria Police Council lo ni ase koja governor lati so pe eleyi te fi won se ko tona so bo ba se be ani ami dani loju pe won ni si olopa ipinle lo won ni si lo ti gomina ba mo pe ase kan wa to tu koja tohun lori e asora se ara ikan to da ni ofin ton fe gbe kale niye
2: iyen ni pe be alaye ti en se fun wa ni pe niwon gba ti eka kan ninu ile ise olopa ijoba apapo ba se n pase eyun ni pe akoso na ko ti fi be tan lowo ijoba apapo abi
4: e kan to gbe kale ni pe ijoba apapo ko gbodo dasi
2: da
4: sugbo police service council to je ti olopa oun lo ni ase lori gbogbo olopa ijoba apapo ati olopa ipinle lati ki gomina ati awon loselu kan ma ba silo ti a ba gbe sabe awon tin sakoso olopa awon governor silo won silo dada iyen ni ara abato ara nkan ton gbe sinu bill won ta nso niyan ton ba de ti fi koja sodo president wa aseju nigeria o ti di ofin niyan
0: Eshu sir. Honorable Ogunsuyi se wa nbe.
3: Se wa nbe lodu.
0: Oda. Lara awon nkan tin ko awon Nigeria lominu nitori pe ka to seju pe bayi ka tori bi osu kan si o sese aki awon ipinle 16 yi ki won ti fenu ko lori ibi ti won lo lori abadofin yi to si sese ki won bowo lu ka ti e to se to odibo odun 2027. Ohun to wa nko awon eyan lominu ti alagba du loju ba wa menu ba ni wipe o ni awon agbekale ti awon gomina ti won ni fi si olopa apinle lo gege bi awon kan ti community o ma sese ka awon gomina ki won ri pe awon bere si ni lo awon olopa apinle gege bi eroja lati ma tako awon egbe osilu alatako ati lati pa won lenu mo lasiko eto odibo amo eyin gege bi enikan ayinike ayini pada ibowo fun ofin imo ofin loju jija ifamilete ntuto ko fe rin jina sisaka ni awon loselu wa le ti awon gomina kankan wa nu won awon ministers da kan jaye ifamilete ntuto ti o si je wipe

0: nípadà sọ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ yìí di èròjà tàbí ohun èlò láti gbójú agan tàbí lò gẹ́gẹ́ bí ìfẹ́ ara wọn lè tó yàtọ̀ sí ohun tí òfin sọ nípa ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀.
1: Ẹ sí olóòtú. Bàbá yẹn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn, wọ́n fi ojú àná wo kúdẹ̀tì mi. Ẹ jẹ́ ká wo kátẹ̀ kúrò gédéńgbé lórí lílò fún láti dẹyẹ sí alátakò. Fífún wọn lówó ńkọ́, ẹ má gbàgbé pé àwọn bọ́dì kan wà tó jẹ́ pé àwọn ni wọ́n wà responsible fún judiciary tí wọ́n ń pè ní Judicial Service Commission. Àwọn lọ́wọ́ wọn yẹ kí wọ́n máa ṣe posting promotion nǹkan sáwọn náà ń ṣe. Wọ́n ṣe ẹ̀sùn tí tó ń ṣe bí ọdún mẹ́wàá nísìnyí tí wọ́n ń pè ní Legislative Commission. Àwọn òṣìṣẹ́ tó wà àwọn ni kí wọ́n máa gbàyàn kí wọ́n máa ṣe fún àwọn ilé ìgbìmọ̀ aṣòfin. Tó government autonomy ń kọ́. Ṣé autonomy wà fún local government tàbí tàbá kan tanra wà? State police, àwọn grey areas ó ti pọ̀ jù. Ìkíni ká wò lótú lójú tèmi ni pé kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ tí Májèmú àtijọ́ tó fi nílò Májèmú tuntun. Ẹ jẹ́ ká wo àwọn areas bíi funding. Nígbà tí kò dẹ̀ rọra ṣíwọ́ ńbẹ̀ kò kúrò ńbẹ̀ ni o. Ṣé ó ṣeé ṣe bẹ́ẹ̀ olóòtú? Àwọn ìgbìmọ̀ tán ni ó máa wà ní orí ẹ̀ yẹn. Àwọn executive náà máa ń fún wọn lówó. Nǹkan tó bẹ̀rẹ̀ tí ẹ̀dẹ́ tó fi lágbára púpọ̀ òun ni pé a ti ṣèjọba ológun pẹ́pẹ́pẹ́pẹ́ lórílẹ̀‐èdè yìí. Ẹ sì mọ̀ pé tí ológun bá ti gbàjọba wọ́n á suspend the constitution. Ìyẹn máa affect judiciary. Wọ́n á.
0: Ojú òpó yẹn ń wúkọ́ bákan-bákan. Ṣé wà ń bẹ̀? Hello? Látọ̀dọ̀ wọn ni o. Hello, ṣé wà ń bẹ̀?
1: Ó wà ń bẹ̀ mò ń gbọ́ ní
0: kékeré. Ẹ tẹ̀síwájú ẹ fi ẹni ọ̀rọ̀ ń tì síbì kan. Owó fẹ́ wúkọ́ láwọn àárín kan ni mo ṣe ní kí n bèrè bóyá ìṣe wà ń bẹ̀.
1: Mo wà ń bẹ̀ nǹkan tí mò ń sọ ni pé ẹni tó bá ti fowó lẹ̀ láti rẹ lẹ́dẹ̀. Ibi tó bá wù ú ló máa bèrè fún nínú ẹlẹ́dẹ̀ yẹn. Nítorí pé òun àwọn governors àwọn ló ń control possible sọ pé nǹkan tó fà á ni pé a ní àwọn ọ̀rọ̀ ìjọba ológun ó pọ̀ ó pẹ́ gan-an lórílẹ̀‐èdè yìí. Tí ìjọba ológun bá lẹ̀ ti gbàjọba wọn á suspend the judiciary wọn á suspend the constitution. Ìyẹn máa affect the judiciary. Wọ́n á tún wá suspend wọ́n á cancel gbogbo House of Assembly pátápátá àti National Assembly. Ṣùgbọ́n executive am àdúró. Ìyẹn ló fi dàbí pé executive wọ́n dàbí kan jẹ gàba lórí the other arms of government. So kò dẹ̀ lè ṣeé ṣe ká sọ pé àwọn nìkan máa tán àbá fún wọn lówó mọ́ ńkọ́ àtẹni tó fẹ́ supervise àtẹni kan tí wọ́n ń supervise tí wọ́n bá ti fún wọn lówó ó ti tó nìyẹn. Wọ́n dẹ̀ lè garanti láti rí i pé owó wọn máa dáná sí ẹ̀ láti àkáǹtì state sí ọwọ́ wọn ni. Uniform àwọn ló máa rà fún wọn bàtà àwọn ló máa rà fún wọn ìbọn àwọn ló máa rà fún wọn àwa ní tán bá ti ra gbogbo òògùn wọn ìyẹn tán tí gómìnà bá bá wọn sọ̀rọ̀ kan nǹkan tó bá tọ́ iṣẹ́ nǹkan tó tọ́ lórílẹ̀‐èdè olóòtú nǹkan táwọn alágbára bá fẹ́ ni. Fún àpẹẹrẹ ẹjọ́ sọ ẹ jẹ́ kí n sọ eléyìí. Ní ètò ta ní báyìí bail is free ṣé bail is free olóòtú? Ibi tí mo fẹ́ yọrí ẹ̀ sí
0: mi. Kótó di pé màá yọ̀ǹda yín ọ̀rọ̀ ti wá rí báyìí ó sì ti ń fara jọ wípé a tẹ̀wájú pẹ̀lú ọlọ́pàá ìpínlẹ̀ pẹ̀lú ìkọbiara sí àwọn ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ta ní ati ero

0: ki eka son eko ise latoro lase lo ledo ise wa koni di se iroyin agbaye nla mu wa fun yin lati koni glow 99.1 FM Ijapu State Akure Oluware mi lekun idowo loruko temi saaju kuko tin be niroyin na re Ijoba apapo ile yi lo ti sa tenumo ibasepo re pelu ile din China we see in Lutin Waye latari bi won ti fi adari egbe kun kan satimole lorilede Central African Republic orilede Iran so pe ohun oni gbojege sowo ile America latari ogun tin be lorilede ohun aroyin ke duro pelu wa o ti ra ko mo wa iroyin na ri lekun rere ijoba apapo ile yi ti je ko di mo pe ibasepo to lorin laarin Nigeria ati ile China ina ni yo se kuriya lapa ti ohun amusagbara leyi ti o sirunwo lati mo pe si ina ba to se femi te awon ohun elo agbara to se sodotun ati awon ohun elo ti won pe si lese kuku so wa awon mo Nigeria minister fun ohun amusagbara ni leyi Joseph Tegbe nlo soro inilu Abuja nibi to tin je kodimo pe opolopo anfani ina ni nwaye latari ibasepo pelu ile China to fi mo iranwo owo ati awon ohun elo mi arun ito sugar ina ni o ti je eyi tin ko ni lominu pelu bi pupo ninu awon eyan tin gbe pelu aisan yi lai ni imo lara re asoju koroyin wa oluwa ni femi adeseko o pe kelu oro yi pe lawon akosemose eletu ilera o si mu iroyin wa ije ka gbo lekun rere
1: eletu ilera lagbaye se so atogbe je arun to ma waye nigbati ara ko ba le sakoso iye sugar to wa ninu eje daada ajo ona lojo di mimo pe ni odun 2022 nkan bi milionu 260 eniyan kari aye lo ngbe pelu atogbe ti eyi si fi han pe atogbe je okan lara awon isoro ilera ara to ye ki a fiyesi okan lara awon olusewadi pelu ajo eleto ilera lagbaye Folukemi Ogunbe salaye lori ohun ti atogbe je ati awon ami kilo pataki ti o ye ki eniyan kiyesi lagwara
2: Atogbe jẹ àrùn to ma jẹ ki sugar to wa ninu ẹjẹ ga ju bo se yẹ lo. Atogbe le sele nigbati ara wa o ba se insulin dada tabi ara wa o lo insulin dada. A ni orisirisi ami atẹpẹrẹ teyan le ri nigba teyan ba ni àrùn atogbe. Eni a ma ni ogbe pupọ, ito pupọ, ibi a ma pa eni yen pupọ. Eni yen ma ni ailera ati aare. Ati ni pe ogbe ma n pẹ lati wosan. Ati bebe lo, ani orisirisi atogbe, ani atogbe type 1, atogbe type 2, ati atogbe oyun. Atogbe type 1 ni atogbe to ma n sele nigbati ara o ba se insulin daada. Atogbe type 2 ni pe ara n se insulin sugbon seeli ara ni o lo insulin yen daada. Atogbe oyun ni atogbe to ma n sele nigbati awon hormone to wa ninu oyun o ma n di ise insulin lowo. Tawon hormone yen ba ti di ise insulin lowo, ise adinku sugar to wa ninu eje o ma lo so
3: Awọn ounjẹ ti ẹni to ni atogbe le je ẹni to ni atogbe le je ẹfọ ati ewebe ẹni to ni atogbe gbọdọ ma je ẹja ati adie o gbọdọ ma je ẹwa o gbọdọ ma je ẹyin ni iwọntunwọnsi o de gbọdọ ma mu omi pupọ o de gbọdọ ma je awọn eso bi ogede ọsan apu ni iwọntunwọnsi
1: Wọ́n ṣàlàyé síwájú sí àwọn ìgbésẹ̀ tí àwọn ènìyàn tó ń kojú àìsàn yìí lè gbé láti máa ṣàkóso àìsàn náà kí wọ́n sì lè bá dín ewu tí àìsàn náà lè mú bá àgọ́ ara wọn kù.
2: Ẹni tó ní àtọ̀gbẹ́ gbọ́dọ̀ máa ṣàyẹ̀wò ṣúgà nínú ẹ̀jẹ̀ rẹ̀ lóòrèkóòrè. Ó gbọ́dọ̀ máa ṣọ́ra fún ohun tí ó ń jẹ bíi kò gbọ́dọ̀ máa jẹ oúnjẹ tó bá ní ṣúgà. Kò gbọ́dọ̀ ṣe dá oògùn dúró láì bá dókítà sọ̀rọ̀. Ó dẹ̀ gbọ́dọ̀ máa lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò déédéé.
4: Wọ́n dẹ̀ gbọ́dọ̀ máa ṣe eré ìdárayá lóòrèkóòrè.
2: Wọ́n lè gbọ́dọ̀ tọ́ra fún àwọn nǹkan tó lè fa ọgbẹ́. Tí ọgbẹ́ bá ṣẹlẹ̀, ó máa ń pẹ́ kó tó wòsàn nínú àwọn tó bá ní àrùn àtọ̀gbẹ. Àtọ̀gbẹ tí a kò bá ṣàkóso dáadáa lè ba ojú jẹ́, kíndìnrín, àwọn iṣan ara, ọkàn àti àwọn ohun èlò ẹ̀jẹ̀ jẹ. Mo rọ̀ wá pé ká ṣe àkóso àtọ̀gbẹ wa dáadáa, ká máa lo oògùn wa dáadáa, ká máa jẹun tó yẹ, ká máa ṣe eré ìdárayá, kí a sì máa ṣàyẹ̀wò ṣúgà ara wa déédéé.
1: Níwọ̀n bí àtọ̀gbẹ ṣe lè máa hàn láìsí àmì ìdánimọ̀ kan ní pàtó, àwọn onímọ̀ mọ nípa ètò ìlera tẹnumọ pé ṣíṣàwárí àìsàn náà ní kùtùkùtù lílo oògùn àti ìtọjú tó yẹ tó fi mọ ṣíṣàyẹwò àgọ ara lóòrèkóòrè lè ṣèrànwọ láti dí ewu àìsàn náà kù kí ìlera àwọn ènìyàn túbọ lè dára sí i. Olúwanífẹ́mi Adesekò ló ń jábọ̀ fún Glo-FM.
0: O ṣeun Olúwanífẹ́mi Adesekò. Lọ sí ilé òkèrè báyìí ariwisi náà ni ti ń wáyé ní orílẹ̀-èdè Central African Republic látàrí ìròyìn pé ilé ẹjọ́ ti ń gbọ́ awuyewuye ẹ̀sùn ọ̀daràn lágbàáyé ICC ń lo ti fi ọ̀gá àgbà ẹgbẹ́gun kan tẹ́lẹ̀ rí sátìmọ́lé lórí ẹ̀sùn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ sí ọmọnìyàn tó fi mọ́ ìfìyàjẹni àti fífini sátìmọ́lé lọ́nà ẹ̀tọ́. Ilé ẹjọ́ ICC ń lórí dájú pé Mahamat Abdi náà ni orísí bí wọ́n ti ń lò ní lọ́nà àìtọ́ àti bí wọ́n ti ń fìyà jẹni nínú ọgbà ẹ̀wọ̀n léyìí tí ó ti sọ orílẹ̀-èdè ọ̀hún sí inú ogun abẹ́lé lọ́dún 2013. Ẹ̀wẹ̀ Abdi yìí náà ni ó jẹ́ ọ̀gá àgbà ní ẹgbẹ́gun Muslim Seleka tí ń bẹ ní orílẹ̀-èdè Central African Republic ọ̀hún léyìí tí ó rí sí bí wọ́n ti yọ ààrẹ Francois Bozize àti èyí tí ó sọ orílẹ̀-èdè ọ̀hún sí èyí tí ó ti wà burú jáì lóde àgbáyé. Orílẹ̀-èdè Morocco iná ni ó ti ṣe ìdìbò láti lè yan àwọn ọmọ oyè sípò aṣòfin nínú èyí tí ìròyìn jẹ́ kó di mọ̀ pé àwọn olùdìbò bíi ìdá méjìdín ní ogójì péré iná ni wọ́n jáde láti kópa nínú ètò ìdìbò ọ̀hún léyìí tó jẹ́ èyí tí ó kéré jùlọ láti ilé ogún ọdún. Àwọn èèyàn bíi mílíọ̀nù 16 ni ìròyìn sọ pé wọ́n fi orúkọ sílẹ̀ láti di ìbò ọ̀hún ṣùgbọ́n ìwọ̀nba péréte ìdá mẹ́rin nínú wọn iná ni ọjọ́ orí wọn bẹ láàrin ọdún 18 sí ọdún 24. Ìròyìn sọ pé ìdìbò yìí náà ni ó wáyé ní nǹkan bíi oṣù méjì sí àsìkò tí Sula Sugba àwọn èèyàn tí wọ́n rin ìrìn àjò káàkiri agbègbè ọ̀hún ní pàtàkì láwọn tí wọ́n lọ sí erékùsù Kuita tí wọ́n ti kúrò ní ilẹ̀ Morocco. Ìròyìn àgbáyé lẹ́yìn tẹ́tí sí láti kàn ní Glo 99.1 FM Ìjọpọ̀ State Àkúrẹ́. Bàbá padà dé láàmú tẹ̀síwájú ẹ mọ̀ yìí kúrò à ń padà bọ̀. Ṣèwẹ̀ káàbọ̀ padà sí yàrá ìròyìn níkànnì Glo 99.1 FM Ìjọpọ̀ State Àkúrẹ́. Ẹ lè bá wa dọ́rẹ̀ ẹ́ lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa wọ̀nyí www.glofmradio.com lójú òpó X wa Glo 99.1 FM lójú òpó Facebook wa Glo 99.1 FM Àkúrẹ́ Instagram Glo 99.1 FM lójú òpó YouTube wa Glo FM Nigeria. Ẹ lè gba ìtàkùn òpó Glo FM lórí ẹ̀ka ìpàtẹ ìtàkùn sí Google Play Store tàbí kẹ gbọ́ wa lórí ẹ̀rọ Radio Garden. Níbikíbi tí ẹ bá wà lóde àgbáyé bákan náà ẹ lè fi ìròyìn ṣọwọ́ sí yàrá ìkóròyìn jọwà lórí àwọn nọ́mbà yìí 0704-700-1991 tàbí 0805-333-5045. Ìròyìn wa tọ̀sán ní íńtẹ̀ẹ̀sọ wájú. Ààrẹ orílẹ̀-èdè Iran Masoud Pezeshkan ló sọ pé orílẹ̀-èdè Iran náà ni kò ní gbọ̀jẹ̀gẹ́ lẹ́yìn ogun tó ti ń tó oṣù méje pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Israel ṣùgbọ́n tí ó ti gbaradì láti wá ojútùú láti lè yanjú kùdìẹ̀kudiẹ ogun ọ̀hún. Nígbà tí ń sọ̀rọ̀ yìí ń sọ láti fèsì sí ọ̀rọ̀ tí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump tí ó ti fi dúnkòokò pé ó ń lè pa ilẹ̀ Iran run níwọ̀n ìgbà tí wọn kò bá fẹnukò lórí ọ̀nà àágbà ní kíákíá. Ṣùgbọ́n tí Masoud ọ̀hún ti ń jẹ́ kó di mímọ̀ níbi ìpàdé gíga àjọ ìṣọ̀kan àgbáyé pé àwọn èèyàn ilẹ̀ Iran iná ni wọ́n ti ń gúngi ọrùn tí eléyìí sì lè fa àlékún ìfìyàjẹ àti ìbojú agan sí tó fi mọ́ fífìyàjẹ lọ́nà àìtọ́. Láti ilẹ̀ United Kingdom ìròyìn jẹ́ kó di mímọ̀ pé àyẹ̀wò ẹ̀jẹ̀ náà ni ó ti mú kí wọ́n ṣe àwárí àwọn èròjà léyìí tí wọ́n fa àrùn jẹjẹrẹ lára ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n gbé ní agbègbè iléeṣẹ́ tí wọ́n ti ń pèlò àwọn kẹ́míkà ní orílẹ̀-èdè ọ̀hún. Àwọn olùgbé ní agbègbè Lancashire ni orílẹ̀-èdè United Kingdom ń jẹ́ kó di mímọ̀ pé àwọn tí ń kẹ́fin àwọn tí ó lè suyọ látara àwọn kẹ́míkà léyìí tí wọ́n pè ní PFOA. Abúlé kan léyìí tí wọ́n ti ń wòye fún ọ̀pọ̀lọpọ̀ ọdún lágbègbè ọ̀hún. Iná ni wọ́n ni àwọn ilẹ̀ ti ń bẹ ní agbègbè ọ̀hún. Ìní kẹ́míkà ti bàjẹ́ lọ́pọ̀lọpọ̀ tí àwọn oúnjẹ tí wọ́n gbìn ní agbègbè ọ̀hún náà sì kún fún ọ̀pọ̀lọpọ̀ kẹ́míkà léyìí tí ó lè fa àkùdé lágọ̀ ara. Kò ní jù báyìí lọ lórí ìròyìn àgbáyé tọ̀sán ní láti kàn ní Glo 99.1 FM Jabu Estate Àkúrẹ́, ṣùgbọ́n ká tó mọ lọ kókó amẹ́nubà rí lẹ́ẹ̀kan sí i. Ṣáájú ńlá ti sọ fún yín pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti kéde ìbáṣepọ̀ tó lọ́rìn láàrin Nàìjíríà àti ilẹ̀ China lápá àti ẹ̀ka ohun àmúṣagbára láti lè ṣèrànwọ́ ní pípèsè iná ọba tó ṣe fẹ̀mí tẹ̀ fáwọn ọmọ Nàìjíríà. Tumoroyin wa fun yin pe ariwisi na ni tin lo lowo ni orilede Central African Republic latari iroyin ti o ti jade pe ile ejo tin gbo awuyewuye iwo daran lode agbaye ICC bi o ti fi adari egbegun kan tele ri satimole lori esun merin leyi ti won ni o ntako omo niyan. Lákòótán láti múròyìn wá pé ààrẹ ilẹ̀ Iran Masoud Pezeshkian sọ pé orílẹ̀-èdè Iran náà ni kò ní gbọ̀jẹ̀gẹ́ lẹ́yìn ogun olóṣù méje pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà àti Israel. Àrídèrè lórí ìròyìn àgbáyé tọ̀sán òní láti kàn ní Glo 99.1 FM Jabu Estate Àkúrẹ́, Ayọ̀bami ẹni ti lọ. Lólótú ìròyìn Olúwarẹ̀mí Lẹ́kún Ìdòwú ló kà á sétí ìgbọ̀yìn. Ẹ ṣeun tẹ́ bá wa gbọ́ o, ẹ káàsán, ẹ máa yáṣẹ́.

0: $50,000, $400,000.
1: O jẹ́ bọ́ àbílẹ̀ tó bá ṣe bùkẹ́tà.
0: Abegunde Tinubu Champions League final. O máa loud go.
2: Ìrírí lágbà, owó ojúrí. Ojú ò bá rí o, ẹnu ò ní lè sọ.
3: Ohun ojúrí lètò amúlùdún agbọ́ fi kọ́gbọ́n yìí ń jẹ́ nìkan ni Glow 99.1 FM. Lágo márùn-ún sí márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá, àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí, kí wọ́n tó di ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí. Èmi ọmọ yín ABC Ọlá lójú la tọ́kùn ètò yìí. Yo, ẹjẹ́ àjọ máa gbọ́.
2: Ìrírí lágbà, owó ojúrí. Ojú ò bá rí o, ẹnu ò ní lè sọ.
4: Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pín òjò tẹ́yẹkẹ́yẹ. Glow 99.1 FM, Àkúrẹ́ àgbálẹ́tù.
5: Ọmọ wetin dey happen?
6: Ọmọ nothing dey happen, ọmọ no le modem.
5: Pam pam, mash carbon, you dey lost.

tó wọgbọ̀n ṣẹ́jú a máa bọ́ sábàlá kejì lórí ètò yín ètò wa ara ń bẹ ṣó yẹn ní kàn ní glo 99.1 FM nígboro àkúrẹ́ níta bà mí dèjì ó ní tinú ẹyin ẹ ń jẹ ìpò ẹ ńkọ ẹyin kulẹ àbí ẹ má jẹ mọ. Àwọn òyìn lọ́hún ti a, àlágbẹ̀kẹ̀lé hàn kan mí.

race to long by me, Jumari. So far, my Bawa Koyaki, Homa Toro, to repair to untalk money more at you, ye. Nice, see, Beraga. Lọpọ wọn ni wọn fi gòkè tó bá wò dáadáa ìwọ náà wo King Sunday Ade tí wọn pé 80 lẹnu ọjọ mélòó kan yìí mo fẹ́ sírú àwọn èèyàn nírú àwùjọ tá a wà tí wọn ò jáde láti wá ṣe sàdánkátà bàbá yẹn pé ó kú àfọmọ nìyàn ṣe adégẹyẹ sì rèé pé mọmọ ọba ni. Àmọ́ gbogbo àwọn tí wọ́n great lágbàáyé tí wọ́n ń làmìláka kí ìyan tán ó rí wípé wọ́n máa ń kù síbì kan àwọn èèyàn ni ẹ tàbí òrílè lọmọ kan tó ta sánsán bẹ́yẹn bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ míì ń kọrin Prince Sunny Ade náà wà. Àmọ́ tó o bá wò ó gbogbo ìgbà tí máa ń ṣètò ni mo máa ń sọ mo ní wípé Ọlọ́run bá mi Èdùmarè ó pin dáadáa àmọ́ kò pin déédéé onídéédéé dẹ̀ lọ́lọ́run. Ohun tí ó yẹ ògo kálukú tó lè manage tó lè ẹrù tó lè gbé ló máa ń dì fún kálukú wa àmọ́ bó bá ti fún wa kì í tẹ́lòmíì lọ́rùn á ní ẹ tọrùn ọmọ ẹlòmíì ló yẹ kó wà lọ́rùn tòun aṣọ ọmọ ẹlòmíì ló yẹ kó wà lọ́rùn tòun bàtà ọmọ ẹlòmíì ló yẹ kó wà lẹ́sẹ̀ tòun irú tòun yìí ló yẹ kó jẹ́ tọmọ ẹnìkan gbàgbé. Mo ló ń pin dáadáa àmọ́ kò pin déédéé torí pé gbogbo wa gan-an à lè ṣe déédéé náà.

pẹ̀lú Mike Alim agbẹ̀yin débẹ̀ wọ gbogbo kọ̀rọ̀ kan dú lágbàáyé ara ń bẹ ètò tó ṣe déédé létí gbọ́ bá ń fún ní fọ́lúmù.

0: of Amara, for Washero. Bẹ́pẹ́ tí ó lẹ́sẹ̀ ọmọ tí bá ń gùn.
1: Bẹ́pẹ́ tí ó lẹ́sẹ̀.
0: Wọ́n á ní kinní kan tí ń fokun ọ̀gẹ̀dẹ̀ gọ̀pẹ́. Ẹ ti mọ ibi tí ó jà sí. Àìgbọ́ burú lẹ́nu abọ́ rẹ̀ jẹ́ ń fi mọ bẹ́ẹ̀. Yóò lú fi mọ.
1: Orí ẹni lájí kí, orí ẹni lájí bẹ́ẹ̀.
0: Ó tún rí ìròyìn kan náà tí mo tajú gan rí lórí ẹ̀rọ ayélujára. Bàbá wọlé yìí dáadáa, ó ṣe bí ẹni fẹ́ domi tútù sí ni lọ́kàn. Orí bá a ṣe kàwé tó ta mọ̀wé tó lórílẹ̀-èdè Nàìjíríà, kò rẹ́ káwọn akùdé kan kó tún máa ṣẹlẹ̀. Kí la fẹ́ ṣètúrú rẹ̀ bá ti jáde.
1: Má ṣe tún rí bá ti ṣe o.
0: Wọ́n ní agbègbè UK, ìyẹn ní Europe. Ìyẹn lọ́dọ̀ àwọn Briti kò tí wọ́n kó alẹ́rú rí nígbà kan. Wọ́n láwọn ti fi òfin de àwọn olùkọ́ pàápàá jùlọ láti orílẹ̀-èdè Nàìjíríà àti Ghana. Tí wọ́n bá ń gbìdánwò láti ṣe kí ni ìyẹn láti fòkọ́lẹ̀ fún QTS ìyẹn Qualified Teacher Status láti gbóǹtẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ tó mọyán lórí. Wọ́n nítorí ewé pé láwọn orílẹ̀-èdè yẹn jọ ń pé ẹ̀kọ́ ò ṣe kò múyányán tó. Orílẹ̀-èdè kan gbòógì ń bẹ tó wá léwájú báyìí láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti Ghana kan ń bẹ. Tọ́ pọ́ léwájú àwa méjèèjì orílẹ̀-èdè South Africa ni ẹ tí ó bá lọ UK tó bá gbẹ́ gba QTS ìyẹn Qualified Teacher Status tó fẹ́ gbóǹtẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ tó yanrantí. Tó yẹ pé tó bá kú òǹbí tí ó bá dọ́hùn tí wọn ó gbà á láàyè láti fi ìwé ẹ̀rí rẹ̀ láti fi wáṣẹ́ tí ó fi mọ́ ọkọ ọ̀yàn ń bẹ̀ wọ́n ní o láti Nàìjíríà kí wọ́n kọ́ lọ mọ́ sẹ́ńpẹ́ náà. Bákan náà wá jẹ́ pé ti orílẹ̀-èdè Ghana ni wọ́n ní kò náà sẹ́ńpẹ́ wọn. Àmọ́ ṣé nítorí pé àjọ ń jẹ jollof rice ní Ghana àti Nàìjíríà wọ́n sì ní ga gangan ní ni jollof rice láti origin àwọn wolof ẹ̀yà wolof lórílẹ̀-èdè Senegal ìyẹn ní Teranga ni o. Adoption là á fi ṣe. Ṣé ẹ mọ̀ pé alàmìlàkà sì ṣe kíni tókè ní tókèjì àmọ́ rìn kiri gbogbo àgbáyé pàápàá jùlọ ìran Yorùbá. Kẹ̀túnkọ̀ yẹn náà lẹ̀ torí ìjọ tí wọ́n bá fi ṣe assignment fọ́mọ kan wípé láàrin Nàìjíríà jọ̀lọ́ fàtí Ghana yẹn jọ̀lọ́ yóò lè sọ fún ọ wípé àwọn ẹ̀yà kan ń bẹ ní Teranga ìyẹn ní orílẹ̀-èdè Senegal àwọn gangan ìran wolof níbẹ̀ ẹ̀yà wolof ló ní jọ̀lọ́. Àmá wa àánà jàgbà ní bí ìgbà torílẹ̀-èdè South Africa ṣe mọ̀ pọ́n ní ọ́nlá máa pìádùn mọ́ tá a bá ti bọ́ sórí ẹ̀ ní mọ́ dàbí ìtìá. VC tó kúrò ní lásù tán báyìí à ń ní pé ẹ̀kọ́wọ́ tuition fee per student lórí akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan. Ìyẹn ìyá wa ìbíyẹmí Ọlátúnjí Bello àwọn ló yẹ kó mọ̀ tó ₦1 million. Lágbára tẹ́ ẹ bá sì fẹ́ bá wọn ági irú wọn ó tún padà sọ wípé ìjẹ́lẹ̀ mọ̀ wípé àwọn fásitì kan bẹ tó jẹ́ ti aládàáni tán náà ń san tó 1.5 àbí 2 million gan-an. Ẹ mọ́ 5 million tó sì tún jù bẹ́ẹ̀ lọ níbòmíì.

fọ́nrán yẹn hàn yín àmọ́ fídíò yẹn kò ṣe é wò torí pé ìyá ti jẹ ọmọ náà jù bó lọmọdé ṣe mọ̀ wípé èèyàn mọ́ ń fi ọwọ́ bo ẹyin ju ẹni àti agbárí ẹni kí ẹni tí nàyàn kó mọ̀ bá nàyàn pa kó mọ̀ bá nàyàn ṣèṣe lọ́mọ ọdún kan ó mọ̀ mọ̀ fẹ́ sọ ni ǹfẹ́ fi hàn yín torí tí n bá ní fi hàn yín ẹlòmíì ò ní jẹun ẹlòmíì gan ara rẹ̀ ó bù ti ẹlòmíì gan ara rẹ̀ sì lè mọ́ bọ̀ sípò lẹ́yìn tó bá wo fọ́nrán yìí tán ni ò jẹ́ ń fi hàn yín o n bá ní fi ẹ̀sì tí lè rí ṣó yẹ kó mọ̀ rí bẹ́ẹ̀ nílùú tó lófin tó níjòyè fọ́nrán fídíò eléyìí gangan tó bá jẹ́ wípé ó ti délẹ̀ tó ti rẹ́dì ẹjẹ́ ṣàfihàn rẹ̀ báni jẹ́ gbọ́ tarákùnrin kan tó ẹ pé ẹni ńlọ́nù mọ́tò lòún dá dúró lónìí ẹ̀lò ẹwà iṣẹ́ kílẹ̀ ń ṣe ó ní ẹ̀ òun ń fọ kínní níbí ni kílẹ̀ nílò òun nídi kọ̀mpẹ́sọ̀ ni kọ̀mpẹ́sọ̀ kílẹ̀ ìṣe ó ní àwọn fi ń pọ̀ nǹkan ni ṣé lóòótọ́ ó ní bẹ́ẹ̀ ni eléèlò wá ni ó ní àkójúwe báyìí lọ kẹ́ ẹ̀ lè bá mọ̀ wípé àwọn èèyàn ṣì ń ṣoore o èmi ò mẹ́tò wù yín dá sí ń bẹ̀ gangan ojú òpó nìyín 0805-551-1110 ẹ̀dàkùn ṣe ẹ̀gbà ṣó ti tọ́ sí ọmọ ọdún kan ni ṣe ẹ̀gbà ti tọ́ sí ọmọ oṣù mẹ́jọ bákan náà ṣe ẹ̀gbà ṣó ti tọ́ sí ọmọ tó bá ẹ̀ṣẹ̀ lé lọ́dún kan ẹ̀yin tẹ́ ẹ jẹ́ senior parent tẹ́ ẹ jóbìí tí ẹ ti sún wájú ẹ̀dàkùn ẹ̀ bá wa wé nígbìí ọ̀rọ̀ àwọn nọ́mbà tó wọ bí nìyẹn 0805-551-1110 tàbí nọ́mbà kejì 0706-677-1822 làwọn nọ́mbà tó wọ bí.

ẹ ti rí fọ́nrán fídíò arákùnrin kan náà ní ọ̀sẹ̀ yìí tí wọ́n ní ọmọ léńjẹ léńjẹ ọmọ ékeré tí ò ju bí ọmọ oṣù mélòó kan pátápátá tá a bá ní a tún ṣàyẹ̀wò ẹ̀ ó lè mọ̀ ju bí ọmọ ọdún kan lọ ó mú wáyà tí ń kó bo lórí ọmọ bínú ò bá ní.

Ọlá Tọ́kì Atọ́kì, ọba tó ju gbogbo ọba lọ. Bí mo ti ń dúpẹ́ lọ́wọ́ Adániwáyé ni mò ń kí gbogbo ẹ̀yin olóríire tó bá mi ń gbétò yìí jákèjádò àgbáyé. Ilé tẹ ti ń gbọ́ wa yìí ò ní dàrú, àjọṣe wa ò sì ní bàjẹ́ láṣẹ Elédùmarè. Ètò yín ètò wa náà láti ti gbédé. Ohun ojúrí lètò yìí ń jẹ́. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ yìí pé lórí ètò yìí àwọn èèyàn ńlá àwọn èèyàn pàtàkì la máa ń gbé wá tí wọ́n máa fọ̀rọ̀ jómi tóró ọ̀rọ̀ pẹ̀lú wa ohun tójú wọn ti rí Kádániwáyé tó ṣẹ́gi ọlá lé wọn lọ́wọ́ gbogbo ẹ̀ ni wọ́n máa mẹ́nuba lórí ètò yìí ká ó sì máa kọ́gbọ́n lára wọn pàápàá jùlọ àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ ni tí wọ́n á máa tẹramọ́ṣẹ́ wọn kí wọ́n lè mọ̀ pé ọjọ́ ọ̀la rere ni wọ́n ní. Comfort Bosede Àríyọ̀ ni mò ń jẹ́ ọ̀làlójú ni wọ́n fi máa ń gbé mi lárugẹ. Èmi lolórúkọ tó ń pòwe olórúkọ tó ń kọ́ni níwàwo olórúkọ tó tún ń kìlọ̀ ìwà. Ìkànnì yín ìkànnì wa ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà ó bọ̀ Glow 99.1 FM ìkànnì tó síwájú takẹgbẹ́ rẹ̀ ń tẹ̀lé lẹ́yìn. Oh no, Lawa, ẹ dákun ẹ wa nkan fìdílé kẹ fìdílé nkan ẹ já máa gbádùn ètò yìí bọ̀.

kún ẹ máa kó àwọn ìpolówó ọjà yín wá sórí ètò yìí ẹ má jẹ́ kíná ètò yìí ó kú o ẹ já fi tiwa ká fi gbé tiyín lárugẹ ìpolówó ọjà gangan làgúnmu o mo sì ń wá olùgbọ̀wọ́ fétò yìí ẹ dákun ẹ wá ṣolùgbọ̀wọ́ ètò yìí.

0: ṣẹlẹdùnmarè ibi tí ayọ wa bá wà náà lẹsẹ wa gbé wa dé ibẹ ni ìṣẹdá wa darí wa sí.
1: Yọnu yìí iráyé yọnu yìí.
0: Ẹ dákun ẹja máa fi àwọn ọ̀rọ̀ yìí jomi toro ọ̀rọ̀ kí àlejò wa ó tó dé. Báwo lẹ ṣe ń gbé ìgbé ayé tiyín? Ohun ojú rílè tò yìí ń jẹ́ ẹ̀dákùn ẹ má jẹ́ àgbàgbé. Àwọn ohun tẹ́ ń ṣe wọ̀nyìí ṣé ohun tẹ́ lè fi lé ọmọ lọ́wọ́ ni? Ṣé ohun tójú yín rí ohun tí àwọn ọmọ tẹ́ bí lè kọ́gbọ́n nínú ẹ̀ ni? Ṣé ohun tí ẹ lè fi lé ọmọ lọ́wọ́ òun lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí? Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ohun tá à ń ṣe tabá ní aláṣẹ Ẹlẹ́dùnmarè iṣẹ́ tẹ́ ń ṣe yìí Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ lè fi lé àwọn ọmọ yín lọ́wọ́ kán dẹ̀ jẹṣẹ́ ọwọ́ yín ni Ọlọ́run ò ní jẹ́ o. Irọ́ ẹ má máa ṣerú àdúrà bẹ́ẹ̀ mi ò fẹ́. Ẹyin bàbá àti màmá tẹ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi lórí ètò ohun ojúrí lónìí. Ohun tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ṣé ẹ lè fi lọ́mọ lọ́wọ́? Ẹ má jẹ́ àgbàgbé ìgbà mẹ́ta ni àwa ẹ̀dá ní láyé, ìgbà àárọ̀, ìgbà ọ̀sán àti ìgbà alẹ́.

0: tán.
1: Ó ní àwọn àgbàlagbà ṣe bọ̀ tí wọ́n ní olóore ọ̀sán ó tètè jí àfẹ̀mọ́júmọ́ ló ti jí ó sì dọ̀sán ká tó gbére ẹ̀ fún ara ìrírí náà ni ohun ojú wa rí. Ẹnu bá sọ díẹ̀ bẹ́ẹ̀ kò má lè wọ.
0: Ibi orí dàbí iye.
2: Ibi ò débi rere.
0: Ọ̀nà orí bá ti gbẹ́bọ́rẹ́ ọmọ yọ.
2: Ibi ò débi rere.
0: Orí dàgbà, orí dẹ̀gbọ́n, orí tọ̀gbégbé ìgbé kádàrá irú ẹ̀dá.
1: Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn tó dọlọ́rọ̀ lọ́jọ́ alẹ́ a máa sọ pé ká náà wọ́n ti ẹ̀ mọ̀ yí pé iṣẹ́ táwọn ṣẹ̀ṣẹ̀ wà ń ṣe yìí lásán wọn dolóríire àwọn ìbá ti máa ṣe láti bẹ̀rẹ̀ ayé wọn látàárọ̀ kùtùkùtù ọjọ́ ayé wọn làwọn ìbá ti máa ṣe àwọn dúpẹ́ ṣá lọ́wọ́ adániwáyé ẹ̀yin ọmọ ẹ jókòó ẹ jẹ́ ń bá yín pàtàn ẹ jẹ́ ń bá yín sọ ohun tó jù mí rí nígbà tí mo wáṣẹ́ lọ síbi báyìí tí mo wá lọ síbi báyìí tí mo ṣe báyìí láìmọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe yìí gan lásán mi dolóríire ara ohun ojú rí nù.
2: Ibi ò débi.
0: Ibi rere ihu mi ò gbé mi débẹ̀ o.
2: Ibi ò débi.
0: Gbé mi débi ayé ti yẹni.
2: Ibi ò.
1: Gbogbo rẹ̀ ló ń kọ́ ohun tá a bá ń ṣe ipòkípò tá a bá wà ẹja máa ṣe dáadáa ká lè ròhun rere sọ fáwọn ọmọ.

nínú ìgbà mẹ́tẹ̀ẹ̀ta tá a ní yìí ohun tá a bá ṣe sílẹ̀ la máa tún dé bá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ohun tá a bá ṣe yìí ò kí ń kúrò lọ́pọlọ àwọn tó bá wà nítòsí wa àbí tí wọ́n mọ̀gbà tá a ṣe wọ́n á ní nígbà tẹ́ni báyìí wà níbi báyìí ó ṣe é re bẹ́ẹ̀ làwọn kan á ní nígbà tó wà ń bẹ̀ kó máa ṣe dáadáa wọn ò tiẹ̀ rí wọn ò mọ nǹkan tó kí ló wà fún kò láǹfààní kankan ẹyin tí wọ́n bá ti ń pe àkíyèsí yín sí ohunkóhun tẹ́ ẹ bá ń ṣe pé ẹ dákun ẹ já ṣe báyìí kò ṣe dáadáa kò ṣe tó ẹ dákun ẹ tètè máa tún ṣe ẹ máa ṣàtúnṣe kẹ ẹ bá lè rí ohun tó dáa sọ fáwọn ọmọ yín lọ́jọ́ ọ̀la àti pé kí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan bá lè kọ́gbọ́n lára yín.

0: retí àlejò mi wọn lójò ló ká wọn mọ́lé níbi tí wọ́n wà.
1: Ohun mi fẹ́ dúpa o, dúlé ayé.
0: Lóòótọ́ ni ìgbà mẹ́ta lẹ̀dá ní, ṣùgbọ́n ọjọ́ méjì ló jẹ́ tiwa gangan nínú ìgbà wọ̀nyí.
1: Ṣáyìn rẹ̀, ayé bẹ́ ìfẹ́ ni, ṣáyìn rẹ̀.
0: Ọjọ́ àbí ni àtọjọ́ tá a jáde láyé, ó ṣe pàtàkì láyé àwa ẹ̀dá fún ìgbà mẹ́tẹ̀ẹ̀ta tá a níyì.
1: Wọ́n fẹ́yìn mi ọ̀ràn, ẹni mi ò, wọ́n bọ́rí mi ṣe ìpàdé ibi ayọ̀ mi bẹ́ẹ̀ tí àwọn ìgbé mi débẹ̀.
0: Àtìgbà mẹ́ta àti ọjọ́ méjì tá a níyì lórí ohun ojúrí náà ni.

0: tí wọ́n ní ọmọ yìí àbí lónìí ìní lọ́jọ́ tó wáyé inú wọn sì máa dùn wọn máa ṣe wọn máa yọ wọn máa bá àwọn òbí rẹ̀ dáwọ́ ọ̀dùnnú kò kúkú mọ̀.
1: mi fẹ́ dirun mi fẹ́ dùn gbà o.
0: bó ti ń dàgbà sí náà la máa ṣe ohun tí elédùà bá fi ràn pé tí a máa ṣe báyìí òun náà sì máa tẹra mọ a máa ṣe torí pé kó ba lè róhun sọ lọ́jọ́ ọ̀la ni.
1: ọ̀nà ayé ìfẹ́ o ìṣàyìn rẹ̀ ayé bẹ́ẹ̀ fẹ́ ni ìṣàyìn rẹ̀.
0: àwọn kan ipò adarí ládániwáyé ti fi wọ́n sí ipò adarí yẹn náà ni wọ́n á máa wà títí tọ́jọ́ kejì ayé wọn á fi dé.
1: orí mi ṣe pàdé ibi ayọ̀ mi bẹ̀ ti.
0: ọ̀pọ̀lọpọ̀ ìgbà sí ni àwọn kan wà tó jẹ́ pé ọmọlẹ́yìn náà láti ni wọ́n á jẹ́ bí wọ́n á ṣe máa ṣe náà ni títí tọ́jọ́ kejì ayé wọn á fi dé.

0: nítorí ọ̀gá torí àwọn ọ̀gá la ṣe ní àwọn ọmọṣẹ́. Wọ́n ní ìka òdọ́gba adániwá yóò pín dọ́gba láíláí kò lè sí olórí kó má sáwọn tó ń tẹ̀lé lẹ́yìn. Ó mọ̀ wá ń wo kò mọ̀ wá ń wo pé a ti fi lé e lọ́wọ́ pé gbọ́dọ̀ jẹ́ adarí àbí aṣíwájú yìí á ní àwọn tó ń tẹ̀lé lẹ́yìn. Torí ẹ̀ ẹ̀jẹ̀ a máa ṣe dáadáa.
1: Mi ló láyé. Ọ̀nà ayé ìfẹ́ o. Ìṣàyí rẹ̀.
0: Ẹ má jẹ́ àgbàgbé ìgbà mẹ́ta lẹ̀dá ní ọjọ́ méjì ló sì jẹ́ tiwa nínú ẹ̀.
1: Ìfẹ́ ni ìṣàyí rẹ̀. Ọ̀nà ayé ìfẹ́ ìfẹ́ o. Ìṣàyí rẹ̀.
0: Ọjọ́ àbí ni àtọjọ́ ta ó jáde láyé. A ṣì ń sọ̀rọ̀ lórí ọjọ́ àbí ni.

0: ọjọ́ àwáyé a ó máa dàgbà sí a ó sì máa ronú pé ó yẹ kí n lọ léèwé ó yẹ kí n níṣẹ́ lọ́wọ́ ó yẹ kí n lọ́kọ ó yẹ kí n láya ó yẹ kí n róhun rere kan gbámú ó tẹ̀ yẹ kí n róhun rere fílẹ̀ fáwọn ọmọ mi torí ọjọ́ tá a wáyé àwa la lọ́jọ́ àkọ́kọ́ hùn.
1: orí àpẹẹrẹ ayé bara ẹlẹgẹ ogun gbogbo níjà kan ṣoṣo ìpọnjú orí ọni kó níjọ.
0: nínú gbogbo làálàá kòókòó yìí náà la ó ti máa gbóhùn rere ṣe àwọn kan sì wà náà kò sí bí wọn ṣe sáré tó kò sí nǹkan kan tí wọn á rí kì í ṣe pé a fi ń bú wọn àbí a fi ń gàn wọn lórí ètò yìí bí ò ṣe pé àkọọ́lẹ̀ ti gbẹ.
1: iṣẹ́ wọn kò ṣoríire ọ̀hún rúbọ ọ̀hún ṣàdúrà

0: Ìgbà mẹ́ta nìgbà àwa ẹ̀dá, ọjọ́ méjì péré ni tiwa nínú ọjọ́ àwáyé gangan àwa la ní.
1: Èmi ò débi rere,
2: èmi ò débi rere.
0: Lórí ẹ̀ la ṣe ń bẹ̀ yín lórí ètò yìí, ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí, ohunkóhun tẹ́ ẹ bá ń ṣe, ẹ jẹ́ á ṣe dáadáa, kẹ́ ẹ bá lè rọ̀rọ̀ sọ lọ́jọ́ alẹ́ yín, kẹ́ ẹ bá lè sọ ohun tó dáa fáwọn ọmọ àbí àwọn tó súnmọ́ yín pé mo ṣe dáadáa nígbà tí mo wà bẹ́ẹ̀, mo ṣe dáadáa torí ẹ̀ ni mo ṣe fẹ́ tọ́ ọ sọ́nà. Ìwọ tó o bá ṣe eré, kò sí àǹfààní kankan tó o lè fúnyàn, kò sí ohunkóhun tó o lè fi gba àwọn èèyàn nímọ̀ràn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ, torí wọ́n á sọ fún ẹ pé ó mọ̀ ń ṣe bẹ́ẹ̀ lè ṣe ṣe dáadáa nígbà tí ẹ a ṣe ń rọ̀ yín. Ìgbà àkọ́kọ́ tó jẹ́ gbà tiwa yìí, ọjọ́ àkọ́kọ́ tó jẹ́ tiwa yìí, ẹ jẹ́ á ṣe dáadáa, a sì lórí ọ̀fẹ́ láti ṣe àtúnṣe ohun tá à ń ṣe tí ò dáa. Ẹ jẹ́ á ṣe dáadáa, ó ṣe pàtàkì, ó ṣe kókó.
1: Wọ́n ní bàtà ní lójú, òye ni ń parí.
0: Gbogbo ẹyin tó jẹ pé ìwà yín tán máa sọ pé adániwáyé á firú ìwà yín ilé ọmọ yín lọwọ, àbí kò tiẹ̀ fi lé ẹnìkan tá wúrú ẹ sí ọmọ yín kó fi lé e lọ́kàn, á ní irọ́ ọlọ́run ò ní jẹ́. Ẹ kí ló wá dé tẹ ṣì ń wúrú ìwà bẹ́ẹ̀? Ìwà tẹ ń wù tẹ jẹ pé ẹ fẹ́ kí wọ́n wúrú ẹ sáwọn ọmọ tẹ bí, ẹ sì gbàdúrà kẹ́yìn gan fi lọ́mọ lọ́wọ́. Ẹ dákun ẹ lọ, jẹ pàtàkì, ó ṣe kókó.
1: Wọ́n ní bàtà ní lójú, òye ni ń parí.
0: Gbogbo ẹyin tó jẹ pé ìwà yín tán máa sọ pé adániwáyé á firú ìwà yín ilé ọmọ yín lọwọ, àbí kò tiẹ̀ fi lé ẹnìkan tá wúrú ẹ sí ọmọ yín kó fi lé e lọ́kàn, á ní irọ́ ọlọ́run ò ní jẹ́. Ẹ kí ló wá dé tẹ ṣì ń wúrú ìwà bẹ́ẹ̀? Ìwà tẹ ń wù tẹ jẹ pé ẹ fẹ́ kí wọ́n wúrú ẹ sáwọn ọmọ tẹ bí, ẹ sì gbàdúrà kẹ́yìn gan fi lọ́mọ lọ́wọ́. Ẹ dákun ẹ lọ, jáwọ́ náà, kì í ṣe ìwà tó dáa. Ẹ jẹ́ ń sáré dókè ọjà lọ́hùn, mo fẹ́ polówó ọjà.
3: News Lineage.
4: News as it is.
3: Ìwé ìròyìn tí ń ṣojú wa níbi gbogbo nípa ọ̀rọ̀ tó ń lọ, ètò ìròyìn, ẹ̀kọ́, ìròyìn àkàgbádùn, ọ̀rọ̀ òṣèlú, ọ̀rọ̀ ẹ̀sìn, aré ìdárayá, ìpolówó ọjà, pípààrọ̀ orúkọ, ìyẹn changing of names, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, pẹ̀lú owó pọ́ọ́kú. Ẹ̀yin iléeṣẹ́ ńláńlá àti iléeṣẹ́ àdáni, ẹ̀yin ilé ìwé, ilé ìjọsìn, ilé ìfowópamọ́, ẹ̀yin aláyẹyẹ ìgbéyàwó, ìwúyè, ayẹyẹ ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, gbogbo ẹ̀yin oníṣòwò, àǹtalẹ̀ àǹtalẹ̀, tàbáyẹyẹ òkú àgbà, ó yẹ fẹ́ ká fọ̀rọ̀ wá yín lẹ́nu wò, ìyẹn interview, ẹ̀yin ilé ìgbafẹ́, kí lẹ̀ ń dúró wò? News Lineage ó ń gan ìdáhùn sí gbogbo ìbéèrè yín pẹ̀lú owó pọ́ọ́kú. Iléeṣẹ́ wa wà ní nọmba 84 Oyè Mẹ́kun Road, beside Eyus Monso Bypass, Àkúrẹ́ Ondo State. A tún wà ní Ipent 4 Estate, Loko Goma, Abuja. Ẹ pè wá 08059246695. Lẹ́ẹ̀kan sí 08059246695. Ẹ lè rí News Lineage rà lọ́dọ̀ àwọn newspaper vendors. Bó dẹ̀ jẹ́ bí tẹ́ wà lẹ́fẹ́ ká mú wá déédéé wa ló ṣe. Chief Charles Akinwon, Publisher and Editor in Chief, Lónìí ká kéde.

0: yín tẹ́ ń sáré sáré nígbàárọ̀ yín tí ò tí sí nǹkan kan tẹ́ ẹ rí bóyá ipò tẹ́ ẹ wà yóò tí ì dùn mọ́ yín ẹ túbọ̀ máa tiraka ẹ máa tẹra mọ́ yóò dà lolúwa wí.
1: Ẹni mi ò wọ bórí mi ṣe ìpàdé ibi ayọ̀ mi bẹ́ẹ̀.
0: Ohun tí mo mọ̀ tó dá mi lójú ni pé olóore ọ̀sán bó ti ẹ̀ jí ní àfẹ̀mọ́júmọ́ ọ̀sán náà la ó gbére rẹ̀ fún ó ṣe pàtàkì.
1: Ẹni mi ò wọ bórí mi ṣe ìpàdé ibi ayọ̀ mi bẹ́ẹ̀ tí àwọn ẹgbẹ́ mi débẹ̀ o.
0: Olóore àárọ̀ kẹ̀dẹ̀rẹ́ kò ní dọ̀sán ká tó gbélé lọ́wọ́ torí ẹ̀ lẹ́ṣẹ̀ rí àwọn ọmọ ọdún márùndógún ọmọ ogún ọdún ọmọ ogójì ọdún àbí míì gan tẹ̀ tí ní pógójì ọdún wọ́n máa gbé nǹkan ńláńlá ṣe wọ́n máa dáhùn rere ṣe olóore àárọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn. Kò wá yẹ kí olóore ọ̀sán ó máa bínú o kò yẹ kán máa rẹ̀wẹ̀sì ẹ̀yin náà ẹ̀ tẹra mọ́ṣẹ́ ọwọ́ yín torí pé olóore ọ̀sán àwọn lè gbére àárọ̀ fún kò ṣeé ṣe.
1: Mi fẹ́ dogoji lólè ayé.
0: Àwọn kan sì wà tó jẹ́ pé wọ́n á sáré sáré láàárọ̀ wọ́n á sá lọ́sàn-án ṣùgbọ́n tó bá dọjọ́ alẹ́ ọmọ wa wá ṣe á ṣèyà á ṣe bàbá fún un èrè iṣẹ́ wọn látàárọ̀ tọ̀sán àti dalẹ́ wọn wá jẹ gbogbo ẹ̀ papọ̀ lọ́jọ́ alẹ́ àwọn ilẹ̀ wà rí tó jẹ́ pé àwọn dẹ̀ fẹ́ kọ́lé báyìí o nígbà táwọn wà ní sangode ọpẹ́lọpẹ́ ọlọ́run tó ní kọ́ mọ àwọn kọ́rú ẹ̀ fún àwọn àwọn sá gbogbo eré gidikan kìíní kan wọ́n á máa sọ́ lọ wọ́n á máa sọ́ bọ̀ àwọn olóore àṣálẹ́ náà àwọn lọmọ lọmọ ń kọ́lé fún tọmọ ń ra mọ́tò fún tí wọ́n bá tiẹ̀ máa lówó láàárọ̀ kò ní pọ̀ tó talẹ́ torí wọ́n á máa gbádùn àwọn lẹ́rìí tí ọmọ máa sọ pé ẹ wá bá mi lókè òkun o ẹ wá bá mi tọ́jú ọmọ mi o ẹ wá sinmi o ẹ wá má mi wàhálà tẹ́yìn ṣe yìí ti pọ̀ ju wọn sì mọ̀gbà tí ń sáré láàárọ̀ kùtùkùtù pé kò ń tiẹ̀ lè débi gíga tí ò ṣe ń ṣe olóore àárọ̀ olóore ọ̀sán olóore àṣálẹ́ ẹja àtẹ̀ramọ́ṣẹ́ wa kò sí ì tí ò ní gbà ká ṣiṣẹ́ o ẹyin tí ọlọ́run ti ṣẹ́gi ọ̀làlè lọ́wọ́ láàárọ̀ kùtùkùtù ọjọ́ ayé yìí ìyẹn ò ní kẹtún lọ rẹpẹtẹ o ẹ mọ dáhùn rere ṣe ẹ máa gbé nǹkan re ṣe o bẹ́ẹ̀ ni ẹ jẹ́ káwọn èèyàn sọ ohun tó dáa nípa yín kẹ́ ẹ bá lè sọ ohun tó dáa náà fún àwọn ọmọ ìrírí lágbà ohun tójú bá rí a gbọ́dọ̀ sọ fọ́mọ wa kán ba lè kọgbọ́n náà.

sọ fún wa pé ìgbà mẹ́ta lẹ̀ dá ní ìgbà àárọ̀ ìgbà ọ̀sán ìgbà àṣà ìgbà alẹ́ bẹ́ẹ̀ ni nínú ìgbà mẹ́tẹ̀ẹ̀ta yìí ọjọ́ méjì péré la ní ẹ má jẹ́ àgbàgbé.

0: ọjọ́ àkọ́kọ́ yìí lẹ́ rí pé obìnrin á dùn wò á dáa á mọ gbogbo nǹkan ṣe ọmọ yìí máa dáa ó níwà ó sì tún lẹ́wà ṣùgbọ́n tó bá wá di àkókò kan gbogbo nǹkan wọ̀nyí á rí bákan bákan agbára tó ní tó fi ń sáré lọ sókè sáré lọ sísàlẹ̀ gbogbo ẹ̀ ò ní ṣe ń ṣe mọ́ á wá dàbíi pé kò mọ nǹkan kan ṣe tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀.
1: orí mi èmi ò débi rẹ̀.
0: Ìgbà kejì tá a ní àbí ọjọ́ kejì tá a ní nínú ìgbà mẹ́ta táwa ẹ̀dá yàn ní ọjọ́ alẹ́ wa ọjọ́ tá a ó jáde láyé.

ṣe rí ọjọ́ alẹ́ yìí kò ní ságbára mọ́ àwọn òbí tán tọmọ wọn nígbà àárọ̀ nígbà ọ̀sán wọn wọn wá máa jọrọ ẹ lọ́jọ́ alẹ́ àwọn òbí tó kọ̀ tán ni ṣé mi mo rán iṣẹ́ ni ṣé mi mo ṣe kiri kan ni tí wọn ò tọmọ tí wọn kàn kóbìnrin káàkiri àwọn ọkùnrin kan wà kàkà kan tọmọ wọn wọn ò ní tọ wọn máa kóbìnrin káàkiri àwọn obìnrin kan sì wà kàkà kí wọn tọmọ wọn ò ní tọ wọn máa kọkùnrin káàkiri tó bá dọjọ alẹ gbogbo àwa yọnlẹ àwa di iṣu àtayan yan tí ò sì yẹ kó rí bẹẹ ẹ dákun gbogbo ẹyin olóríire tó lórí ọfẹ láti máa gbọ mi báyìí ìgbà àárọ wa ìgbà ọsán ìgbà alẹ ẹ járe. Ọjọ́ àárọ̀ àtọjọ́ alẹ́ wa ẹ já ṣe rere ká ṣe dáadáa torí pé ohun tá a bá fi ilẹ̀ làwọn ọmọ wa máa dé bá ẹ má sì jọ débi ibi kinní wa mímí ìfẹ́ fi gbogbo ẹnu pè lórí ètò yìí kan máa sọ pé ṣó tún lọ ni ká dáa fún kinní rẹ lókè ọ̀run lọ́hùn kan máa fi pè ránṣẹ́ ẹ dákun ẹ já wò wá rẹ ẹ já ṣe dáadáa ohun gbogbo tá a bá ṣe ká máa rántí pé ọ̀la máa ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwa èèyàn bẹ́ẹ̀ ni ọ̀la ṣe pàtàkì ó ṣe kókó ẹ jẹ́ máa fi àdàgbà ètò yìí rọ̀ síbì kan ǹjẹ́ lórúkọ lọ́gà lọ́gà iléeṣẹ́ yìí ni mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ bọ́tìnì mi ọ̀rẹ́ dọ́là ọlọ́run dá àtìyá wa níkànnì alálùbáríkà tá a wà yìí mo jí sọ́lá ọ̀làdélé ọ̀gá wa pátápátá bàbá wa pátápátá níkànnì yìí dr Ezekiel Káyọ̀dé Àkàndé àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin olóríire tó bá mi gbétò yìí ẹ ṣeun ṣeun ẹ pè mí lẹ́yìn ètò sí 08035632 08035632 bọ́sẹ̀dé àríyọ̀ náà ni mò ń jẹ́ bẹ́ẹ̀ bá ti ń pè mí ni wọ́n máa jẹ́ àjẹyìn ò ní jẹ́ yìí ò ní ṣe mí láéláé ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀ ire o.

0: nígbà ta ba mu àwọn kini wọnyi kúrò nínú ìwà àti ìṣe wa kó tó di wípé a lè ní ìtẹ̀síwájú àti ìlọsíwájú ta ba ti múra wa gẹ́gẹ́ bí ara wa yíyún ẹ̀yin ara ìlú ni o ta dúó lórí ẹsẹ̀ wa ta dúó lórí àdéhùn ta dúó lórí ìlérí ta ṣe wípé ṣe ẹni tó lọ sojú wa nílé aṣòfin àpapọ̀ lẹ́kọ̀ọ́ yìí nílùú ẹnu mi àgbo lábújá yìí tó jẹ́ pé tí ọ̀padà wẹ̀yìn wò kọ́ wálé mọ́ yìí wà láìta láyà ní ìdìbò fún o dìgbà tẹ ẹ bá lè mú àwọn ìlérí wọn
1: yìí ṣe
0: ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ náà láì bá a bá rí ààrẹ kan náà tí ò ṣe dáadáa tó jẹ́ pé ṣe ló ń fi ìyá jẹ aráàlú tí ń ní aráàlú lára ó dìgbà tẹ ẹyin aráàlú lásìkò ìgbà tó jẹ́ pé ti ń kan lára yín ni lásìkò ìgbà tó jẹ́ wípé tí omi jẹ́ ń jáde lójú yín yẹn tẹ́ ẹ fi ń sọ pé ọlọ́run a dìbò fún mọ́ ó dìgbà tẹ ẹ bá mú àwọn ìlérí wọn yìí ṣe kó tó di wípé nǹkan lè rọgbọ tó lè dẹrùn ní orílẹ̀-èdè Nàìjíríà Eyo loselu wa na edakun dabo ejo tori Olorun a iseru yin. E mo fenu ya, e mo fenu ya ran so be fun wa mo. E mo fenu ya ran so be fun wa mo. Nte ba mo pe e le se tipa yin katagbara yin ka. E so fun wa a ti mo pe ireti odun merin wa o. Nta fe lodo yin leleyi. Ireti odun meyin ni o. Nta fe lodo yin leleyi.
1: A ti nso ma gbe konoko na. A ki nso ma gbe konoko.
0: Oh God.
1: Ah, abi kino de? Ati kuro ni baby.
0: It's a serious matter.
1: Okay.
0: It's a serious matter. Nigeria go. Boye jana no ni bo ti lo ngo je lori eto yi. Nigeria go. Ah, shetan adi enikeni bi mo ti mo nwi ni gbogbo igba lori eto yi o. Nigeria go. Ah, sise a se baje enikeni kin se pe boya pe ojo ni wa. A o be nikan shota.
1: Enebiri ne bi npa o.
0: Eni ejiri le ji npa jari mo ba Yoruba je mo nlo. Nigeria go. Ndele iṣẹ́ pàtàkì kan. Nigeria go better. Post communication. Nigeria go good oh. Ilé iṣẹ́ tí ń bá ní rí sí ọ̀rọ̀ ìrìn àjò lọ sí ilẹ̀ òkèèrè ní wàhálà. Nigeria go good oh. Ọpẹ tí wọn ti ń gba yín ẹ ti bọ́. Sọ fún wàrà, òun ìlú mi, ìlú tó ń sọ fún wàrà. Àwọn owó tó yẹ káwọn ọmọ yín ó fi sorí eré wọn ti gbà á dànù lọ́wọ́ yín wàhálà ẹ̀ tàlà ẹ̀ ti bọ́ o. Nigeria go better. Oyeje ki asare dele ise post communication ka wo nkan ti an ni fun wa nbe nitori pe won ni nkan pataki eje ka je ise yi post communication oya onda loke lohun

0: náà ni o ti ń wáyé lórí oríkò tí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ti yàsọ́tọ̀ láti lè gba èyí Tayo Jẹ́gẹ́dẹ́ àti àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ wá sínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún léyìí tí wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ondo ti kọ buwọ́ lù tí ó sì padà tún wá gbẹ́sẹ̀ lé níbi ó ti ku ìṣẹ́jú bíi mélòó kan tí wọ́n ṣe ètò náà ìgbìmọ̀ tí ń rí sí ètò ọ̀hún ló jẹ́ kó di mímọ̀ pé ṣáájú ni wọ́n ti kàn síjọba ìpínlẹ̀ Ondo láti lè lo oríkò ibùdókọ̀ Nepal ti ń bẹ nílùú Àkúrẹ́ ṣùgbọ́n tó jẹ́ pé nìkan bíi ìgbà díẹ̀ sí àsìkò tí wọ́n bẹ̀rẹ̀ ètò ọ̀hún ni ìjọba kéde pé kò sí àǹfààní fún ẹgbẹ́ òṣèlú náà láti lo oríkò ọ̀hún àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò yìí jẹ́ kó di mímọ̀ pé ìgbésẹ̀ yìí náà ni ó ti dabarú àwọn ètò tí wọ́n ti là kalẹ̀ ẹ̀wẹ̀ pẹ̀lú gbogbo eléyìí jẹgẹdẹ náà ni ó ti wá faramọ́ láti lọ sí oríkò míì láti lè paná rúkèrúdò léyìí tí ó ṣeéṣe kí ó wáyé Ilé ẹjọ́ gíga àtijọba àpapọ̀ ti ń bẹ nílùú Àkúrẹ́ náà ni ó ti ń pẹ̀kẹ́ lu ìgbẹ́jọ́ tó ní ṣe pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti mú Gboyega Adéfarati gẹ́gẹ́ bí ọmọ òye rẹ̀ sí ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí láti ẹkùn ìdìbò ìlà oòrùn gúúsù àkókò àti ìwọ oòrùn gúúsù àkókò nínú ètò ìdìbò ti ọdún 2027 aṣojú kọ̀ròyìn wa olúwanífẹ̀mí adéṣekò ti ń bẹ nílẹ̀ẹjọ́ ọ̀hún lónìí ó múròyìn wá jẹ́ ká gbọ́ lẹ́kùnrẹ́rẹ́
1: ọba àpapọ̀ tó wà ní ìlú Àkúrẹ́ sún ìdájọ́ síwájú di ọjọ́ mìíràn nínú ẹjọ́ kan tó ń tako bí Adégbòyega Adéfarati ṣe di olùdíje ẹgbẹ́ APC fún ẹkùn ìdìbò ìlà oòrùn gúúsù àkókò àti ìwọ̀ oòrùn gúúsù àkókò nínú ìdìbò àpapọ̀ ọdún 2027 olùpẹ̀jọ́ náà Victor Atẹ́gbolé ń bèrè lọ́wọ́ ilé ẹjọ́ pé kí wọ́n kéde òun gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ìdìbò abẹ́lé tó wáyé ní ọjọ́ 16 oṣù karùn-ún àti pé kí wọ́n pàṣẹ fún ẹgbẹ́ APC láti fi orúkọ òun ránṣẹ́ sí àjọ tí ń rí sí ètò ìdìbò Nàìjíríà Atẹ́gbolé sọ pé ẹgbẹ́ òṣèlú náà kéde èsì ìdìbò mìíràn yàtọ̀ sí èyí tí aṣojú àjọ elétò ìdìbò kéde ṣáájú Agbẹjọ́rò rẹ̀ Rẹ̀mí Ọlátúbora bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìgbẹ́jọ́ náà.
2: Lénìí ni ọ̀rọ̀ awuyewuye tó yọ lórí ìbò APC ní erékùṣù ti Ọ̀wọ̀. Àti Ọ̀sẹ́ Federal Constituency àti ti Àkókò Southwest àti Àkókò Southeast. A rí pé àwọn tó pe ẹjọ́ Bọ́bagúnwà Tẹ́gbólé ti Àkókò Southeast Àkókò Southwest ó pe ẹjọ́ torí pé òun ló gbégbá orókè ní ìbò táwọn APC ṣe láti yan ẹni tó máa gbé àsíá wọn fún ìbò tó ń bọ̀ lọ́dún.
1: Nínú ọ̀rọ̀ agbẹjọ́rò Adéfarati Abiola Ọláwòye jẹ́ kí ó di mímọ̀ pé wọ́n ti yọ Atẹ́gbolé kúrò nínú ìdìbò abẹ́lé náà àti pé àbájáde ìbò tí wọ́n kéde kò bófin mu. Adájọ́ Tóyìn Adégòkè sọ pé ọjọ́ tí ilé ẹjọ́ máa kéde ìdájọ́ náà ni a ó fi tó àwọn ẹgbẹ́ náà létí. Olúwanífẹ̀mí Adéṣekò ló ń jábọ̀ fún Glow FM.
0: Wáyé o ìjọba àpapọ̀ ń ló ti jẹ́ kó di mọ̀ pé ṣíṣe ìtalólobó láàrin àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò lábẹ́ ìdarí ààrẹ Bọ́lá Tinubu náà ni ó ti ṣokùnfà bí wọ́n ti fi sìnkún òfin mú ògbóǹtarìgì adàlúrú léyìí tí wọ́n ti ń wá torúkọ rẹ̀ ń jẹ́ Mahmuda àti ọ̀kan lára àwọn adarí òṣìṣẹ́ rẹ̀ láì faragbọta ìbọn. Mínísítà fún ọ̀rọ̀ ìròyìn àti ìlara ìlú lọ́yẹ̀ Mohammed Idris jẹ́ kó di mímọ̀ pé Mahmuda yìí àti abẹ́sìnkáwọ̀ rẹ̀ náà ni wọ́n ti ń bẹ báyìí nílé ẹjọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti fi sìnkún òfin mú wọn. Gẹ́gẹ́ bí ti mínísítà ń sọ níbi ètò tí wọ́n ti là kalẹ̀ fún ìjábọ̀ iṣẹ́ ìrìnjò àwọn mínísítà ní ìgbáradì fún ayẹyẹ 1960 ìgbòmìnira Nàìjíríà ló ti jẹ́ kó di mímọ̀ pé látàrí bí ìjọba ààrẹ Bọ́lá Tinubu ti ń ṣe àgbékalẹ̀ ètò iná ni yóò mú kí ètò ààbò mọ fẹsẹ̀ múlẹ̀ dandan ju bí ó ti bá lẹ́yìn ìgbà tí ó gun orí àléfọ̀ ọ̀hún lọ́dún 2023. Àìsàn ìtọ̀ ṣúgà iná ni ó ti ń kọ ọ̀pọ̀lọpọ̀ lóminú pẹ̀lú bí àwọn èèyàn kan ti ń gbé pẹ̀lú àìsàn yìí láìní ìmọ̀ lára rẹ̀. Aṣojú kọ̀ròyìn wa lẹ́ka ètò ìlera Olúwa Nífẹ̀mí Adéṣekò ó bá wọn tí wọ́n mọ̀ nípa ètò ìlera sọ̀rọ̀ ó sì mú àbọ̀ròyìn wa ẹ jẹ́ ká gbọ́ lẹ́kùnrẹ́rẹ́.
1: Gẹ́gẹ́ bí àjọ elétò ìlera lágbàáyé ṣe sọ àtọ̀gbẹ jẹ́ àrùn tó máa wáyé nígbà tí ara kò bá lè ṣàkóso iye ṣúgà tó wà nínú ẹ̀jẹ̀ dáadáa. Àjọ ọ̀hún náà lójó di mímọ̀ pé ní ọdún 2022 nǹkan bí mílíọ̀nù 260 ènìyàn kárí ayé ló ń gbé pẹ̀lú àtọ̀gbẹ tí èyí sì fi hàn pé àtọ̀gbẹ jẹ́ ọ̀kan lára àwọn ìṣòro ìlera ara tó yẹ kí a fiyèsí. Ọ̀kan lára àwọn olùṣèwádìí pẹ̀lú àjọ elétò ìlera lágbàáyé Folúkẹ́mi Ògúngbè ṣàlàyé lórí ohun tí àtọ̀gbẹ jẹ́ àti àwọn àmì ìkìlọ̀ pàtàkì tí ó yẹ kí ènìyàn kíyèsí lágọ̀ ara.
3: Àtọ̀gbẹ jẹ́ àrùn tó máa ń jẹ́ kí ṣúgà tó wà nínú ẹ̀jẹ̀ ga ju bó ṣe yẹ lọ. Àtọ̀gbẹ lè ṣẹlẹ̀ nígbà tí ara wa ò bá ṣe insulin dáadáa tàbí ara wa ò lo insulin dáadáa. A ní oríṣiríṣi àmì àtẹ̀pẹrẹ téèyàn lè rí nígbà téèyàn bá ní àrùn àtọ̀gbẹ. Ènìyàn máa ní ògbẹ púpọ̀, ìtọ̀ púpọ̀, ibi a máa pa ẹni yẹn púpọ̀. Ènìyàn máa ní àìlera àti àárẹ̀ àti wípé ọgbẹ́ máa ń pẹ́ láti wòsàn. Àti bẹ́ẹ̀ lọ. A ní oríṣiríṣi àtọ̀gbẹ. A ní àtọ̀gbẹ type 1, àtọ̀gbẹ type 2 àti àtọ̀gbẹ oyún. Àtọ̀gbẹ type 1 ni àtọ̀gbẹ tó máa ń ṣẹlẹ̀ nígbà tí ara ò bá ṣe insulin dáadáa. Àtọ̀gbẹ type 2 ni pé ara ń ṣe insulin ṣùgbọ́n sẹ́ẹ̀lì ara ni ò lo insulin yẹn dáadáa. Àtọ̀gbẹ oyún ni àtọ̀gbẹ tó máa ń ṣẹlẹ̀ nígbà tí àwọn hormone tó wà nínú oyún ó máa ń dí iṣẹ́ insulin lọ́wọ́. Táwọn hormone yẹn bá ti dí iṣẹ́ insulin lọ́wọ́, iṣẹ́ àdínkù ṣúgà tó wà nínú ẹ̀jẹ̀ ó máa lọ sókè.
4: Àwọn oúnjẹ tí ẹni tó ní àtọ̀gbẹ lè jẹ. Ẹni tó ní àtọ̀gbẹ lè jẹ ẹ̀fọ́ àti ewébẹ̀. Ẹni tó ní àtọ̀gbẹ gbọ́dọ̀ máa jẹ ẹja àti adìẹ. Ó gbọ́dọ̀ máa jẹ ẹ̀wà. Ó gbọ́dọ̀ máa jẹ ẹyin ní ìwọ̀túnwọ̀sì. Ó dẹ̀ gbọ́dọ̀ máa mu omi púpọ̀. Ó dẹ̀ gbọ́dọ̀ máa jẹ àwọn èso bíi ọ̀gẹ̀dẹ̀, ọsàn, ápù ní ìwọ̀túnwọ̀sì.
1: Wọ́n ṣàlàyé síwájú sí àwọn ìgbésẹ̀ tí àwọn ènìyàn tó ń kojú àìsàn yìí lè gbé láti máa ṣàkóso àìsàn náà kí wọ́n sì lè bá a dín ewu tí àìsàn náà lè mú bá àgọ́ ara wọn kù.
3: Ẹni tó ní àtọ̀gbẹ gbọ́dọ̀ máa ṣàyẹ̀wò ṣúgà nínú ẹ̀jẹ̀ rẹ̀ lóòrèkóòrè. Ó gbọ́dọ̀ máa ṣọ́ra fún ohun tí ó ń jẹ bíi kò gbọ́dọ̀ máa jẹ oúnjẹ tó bá ní ṣúgà. Kò gbọ́dọ̀ ṣe dá oògùn dúró láì bá dókítà sọ̀rọ̀. Ó dẹ̀ gbọ́dọ̀ máa lọ sí ilé ìwòsàn fún àyẹ̀wò déédé.
4: Wọ́n dẹ̀ gbọ́dọ̀ máa ṣe eré ìdárayá lóòrèkóòrè.
3: Wọ́n dẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn nǹkan tó lè fa ọgbẹ́. Tí ọgbẹ́ bá ṣẹlẹ̀, ó máa ń pẹ́ kó tó wòsàn nínú àwọn tó bá ní àrùn àtọ̀gbẹ. Àtọ̀gbẹ tí a kò bá ṣàkóso dáadáa lè ba ojú jẹ́, kíndìnrín, àwọn iṣan ara, ọkàn àti àwọn ohun èlò ẹ̀jẹ̀ jẹ. Mo rọ̀ wá pé ká ṣe àkóso àtọ̀gbẹ wa dáadáa, ká máa lo oògùn wa dáadáa, ká máa jẹun tó yẹ, ká máa ṣe eré ìdárayá, kí a sì máa ṣàyẹ̀wò ṣúgà ara wa déédé.
1: Níwọ̀n bí àtọ̀gbẹ ṣe lè máa hàn láìsí àmì ìdánimọ̀ kan ní pàtó, àwọn onímọ̀ nípa ètò ìlera tẹnumọ́ pé ṣíṣàwárí àìsàn náà ní kùtùkùtù, lílo oògùn àti ìtọ́jú tó yẹ tó fi mọ́ ṣíṣàyẹ̀wò àgọ́ ara lóòrèkóòrè lè ṣèrànwọ́ láti dín ewu àìsàn náà kù kí ìlera àwọn ènìyàn túbọ̀ lè dára sí i. Olúwa Nífẹ̀mí Adéṣekò ló ń jábọ̀ fún Glo FA.
0: Ó ṣeun ṣeun Olúwa Nífẹ̀mí Adéṣekò. Àkójọpọ̀ ròyìn ilẹ̀ ń tẹ́tí sí láti kàn ní Glo 99.1 FM Ìjàpọ̀ State Àkúrẹ́. Bàbá padà dé ńlámọ̀ tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa tó kù. Ẹ mọ́ yìí kúrò, à ń padà bọ̀. Ṣèwẹ̀n káàbọ̀ padà sí yàrá ìròyìn nìkànnì Glo 99.1 FM Ìjàpọ̀ State Àkúrẹ́. Ní báyìí, ìròyìn wa tìrọ̀lẹ́ òní ń tẹ̀síwájú. Àjọ onídánwò àṣekágbá àpapọ̀ ilẹ̀ yìí NECO ń lò ti ṣàfihàn àbájáde èsì ìdánwò àwọn tí wọ́n ṣe ìdánwò NECO ọ̀hún fún tọdún tá a wà yìí. Akọ̀wé àjọ NECO Dantani Wòṣíṣì ló ṣàfihàn níbi tí ó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ pé ó lé ní àwọn akẹ́kọ̀ọ́ bíi mílíọ̀nù kan àti 182,400 tó lé 58 tí wọ́n fokọ́lẹ̀ fún ìdánwò náà, ṣùgbọ́n tó jẹ́ pé ìwọ̀nba àwọn èèyàn mílíọ̀nù kan àti 84,900 àti 18,000 ni wọ́n jókòó ṣe ìdánwò náà. Ó tún ṣe lálàyé síwájú pé yóò tó àwọn èèyàn 84,000 tí wọ́n ṣe màgòmágó nínú ìdánwò tọdún tá a wà yìí, yàtọ̀ fún èyí tó wà ní àkọsílẹ̀ bíi egberun meta ati meji dini orin leni egberin leyi ti o wa ni akosile lodun to koja ni bayi ninu iroyin lati ile okere igbimo ti arele america Donald Trump ti gbe kale lati mo irisi oro ise ifesemule alafia lo ti kede pe ohun ti ya owo toto bilionu meji to le esun marun dini aadota dola soto lati le je gaba ni ile gaza o so eyi nibi ipade giga ajo isokan agbaye lara awon ti won fi eto na se ini awon eto to ni se pelu kiko ile ati pipese epo diesel ati awon akanse eto mi tin lo sibi meridin ni adorin akoje peroyin wa fun le oni ko ni ju bayi lo lati kan ni glow 99.1 fm japo state akure sugbon ka to mo sewele ikoko amenu bari le kan si ṣaaju ninu iroyin wa lati je ko ni mo fun yin pe ariwisi lo tin waye latari bi ijoba ipinle ondo ti gbese le ori ko ti egbo selo african democratic congress ti ya soto lati le gba awon eyan sinu egbo selo won loni lara awon ti atiri eyi tayo jegede na la muroyin wa fun yin pe minister fun oro iroyin ati ilara loye Mohammed Idris lo ti kede pe eto abo lo ilede yi na ni aye pada ti de ba lona to yayi labe idari are Bola Tinubu lako tan lati muroyin wa fun yin pe igbimo tin ri si oro alafia ati ipeto sawo latodo arele america Donald Trump lo ti kede pe ohun ti ya owo toto bilionu meji to le esun marundini aadota dola soto lati le je gaba ni gaza ibi abidere lori akojopo royin wa fun loni lati kan ni glow 99.1 fm japo state akure ayobami eni ti lo lolotu iroyin oluware mi lekun idowo loka se ti igbo yin e seun te ba wa gbo o daro orun ayo laosun

agbí ọmọ ìkálẹ̀ o. Ayé máa fúge lájẹ́. Dédé a máa kàlàsùwò yé gbọ́ mi náwọ́náwọ́ bẹ́ẹ̀ yín àmà lẹ́ ò kí o ti ga níbẹ̀. Ètò wa ètò ran àlẹ́ ò rabé dédé. Òun èso ikọ̀ ọ̀tọ̀ yí rìn ètò ìkálẹ̀ ìlàjẹ́ àtàpọ̀ yìí. Ètò yẹ ti kíra wa ẹ ti fọ àwọn fọ ayé tè ní àwọn bá rántí pé ọ̀sẹ̀ yóò kọjá dọ̀ra ó ná àwọn ọfọ afọ ní ọ̀sẹ̀ yóò kọjá náà wọn afọfọ àwọn ayé kọ́kọ́ kí ìlú yìí kọ́kọ́ sọdọ́ rẹ̀ àtọ́dọ́ ogun ní ìkálẹ̀ àdẹ̀fọ̀dẹ̀dẹ̀ ní owó ètò yìí owó ètò yìí náà ti fọ̀dẹ̀dẹ̀ rí. Àmọ́ ní ọ̀nì ìyá tó mú wá ní ẹni yìí ó mà lágbára èdè tún lágbára torí pé ẹ̀fẹ́ jẹ́ dáka fọ̀fí dídẹ ti sírọ̀sì ó ti sírọ̀sì jù àtúfẹ́ para wa ìrìn kí a fẹ́ fò nìní ajáde kọ́kọ́ bẹ̀rẹ̀ náà mi wá rán. Mo dúpẹ́ náà wọ ọlọ́run ọba ò wọ́n jẹ́ mi wá orú òtò yírín nìní yírín.

0: Alẹ́ òra bẹ́dẹ̀dẹ̀ yìí.
1: Ṣé ẹ bá mi ó máa fún ètò?
0: Ó máa ṣe òye mi lílá.
1: Ìbàmí wàkàrí ẹ bá ò wàkàrí ẹ bá náà ètò yìí o.
0: Wo ṣe yè mi a máa fẹ́ràn dédé gan pátápátá o.
1: Ètò yìí máa dà nílá náà kúrò yìí.
0: Àmẹ́ o, àmì àmì àmì àmì àmì.
1: Àmọ́ máa kí dédé bí a máa ìkálẹ̀ dédé dé yóra náà kúrò a máa jẹ́ àmà bí a gbẹ́ ètò yìí náà rúgẹ́. Wọ́n máa jọ.
0: Kò ṣe.
1: Wọ́n máa kí ìbàmí ọ̀tọ̀ fáilẹ̀ náà o.
0: Èdè gbọ́ o.
1: Ose idowu ọmọ idowu ẹ n tomi ọmọ baba ki ma na fi pupa ni o.
0: Ee emi idowu temi da ye ọmọ baba ki ma na fi pupa.
1: Emi
0: o. Ose oye
1: mi. Ọmọ jẹba n jẹ fun mi ni Zebulon baba Zebulon nana fun mo fẹ fẹ ni lati ki pe mo ma ti pẹ.
0: Ee baba Zebulon o. Wa da gbọ beyin o wa da gbọ beyin o wa gbọ beyin mi o ya yemi o yemi o ko ki yoruka ki yoruka le iwo kokọ fọ gbawo ta kure yi
1: ni ko ti mo wa ni ko ti mo fe wa ile
0: eh
1: ni ko ti mo fe wa si le
0: ni go yi mo fe wa si Aye lagede o wo ye mi ma pa mere ni gboyi mo fe wa ile
2: ejio
0: 0805-551-1110 Abi 0706-677-1822
2: Aroko bulaja we gba nje
0: Leo bide mi ola

0: tó tẹ.
1: Ẹ má bínú, ó ṣeéṣe kí wọ́n dé bá wa náà ní yẹ̀rá agbára yìí. Ẹ̀yin olólùfẹ́ àwíṣẹ́ Sunday Agbájé, ẹ mọ̀ páwọn náà ni atọ́kùn ètò yìí, ṣùgbọ́n bàbá sáré rìnrìn àjò kékeré kan ni bó bá ṣeéṣe wọn ó bá wa ní yẹ̀rá agbára yìí. Bí wọn ò bá rẹ̀ bá wa ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ mọ láǹfààní àti gbọ́ wọn dáadáa. Ẹ má bínú. Torí lórí iléeṣẹ́ rédíò kan tá ti lọ rèé ṣètò lánàá, iṣẹ́ ni wọ́n ń bèèrè pé àwíṣẹ́ ń kọ́ Agbájé ń kọ́ Jági ń kọ́ àmúwá dáadáa ni bàbá wà òjòjò níṣewó kó mọ̀ lè nájà lágbára Ọlọ́run kó kó kó lárọ̀ tálẹ̀ ẹnu wọn náà ni wọ́n ti gbòwe àwo gbòwe wọn ti gbọ́ lẹ́nu wọn náà.

0: ẹjẹ n sáré ju eléyìí yín kẹ sáré hàn ẹ mú nọmbà yìí kẹ kọlẹ ẹ mú nọmbà yìí kẹ mọ pé báyìí báyìí 09036964322 ta ló ti mú yẹn ẹni tó bá ti mú ti soríire.
1: Ìmọ̀ ògùn gbáre o.
0: Ọlọ́run gbọ́ wà láàyè ti soríire.
1: Òun jẹ́bùn gbáre o.
0: Ẹnìkan ní mi ò tún pè mí, àá tún pè mò ń bọ̀.
1: Ọmọ ìjì ti gbáre o.
0: Ẹlòmí ṣẹ̀ṣẹ̀ lọ ń wá ná fóònù kiri lákòótá wà yìí.
1: Gbáre o gbáre.
0: Ó yá ẹjẹ́ ń tún pè 09036964322.
2: Ẹ fashion travel.
0: Kí lẹ fẹ́ pé fún ẹ máa pé báyìí báyìí ẹ máa sọ fún ẹ fashion pé ẹ fashion o dákun wá gbé mi náà rìnrìn àjò ẹ fashion dákun bẹ́ẹ̀ mi náà ṣètò ìwé ìrìn àjò tèmi ẹ fashion ó wè mí náà kémi náà wọn sáìn bíi ti yín. Evershine travel all over the world ni. Evershine gbe yin rin ajo all over the world ni se.
2: Evershine travel.
0: Ko sori lede on lagbaye ti le se Evershine oni gbe yin de ni paapa julo awon Europe country.
2: Evershine travel all over the world.
0: Esa lowo ta wa Europe country o ngbona yajo yajo o ngbona feli feli ko se bi to e fe lo ni Europe country. Ti le se fashion ti o ni ba yin seto werin ne o de ma perfect bi a

0: mi lójú gbangba nítorí pé nílé iṣẹ́ fashion odun ni wọ́n wọ̀nyí ṣàìmọ̀ fólókó fún ará ìlú nílé iṣẹ́ fashion films and travel nigeria limited kò sí nǹkan kan tó ń ṣe ń bẹ̀ kò sí nǹkan kan tá a mọ̀ ju pé ká báyàn ṣètò ìwé ìrìnnà bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa dí òkè òkun àwọn orílẹ̀-èdè pọ̀ jáǹtì rẹ ẹ jẹ́ ti ẹ̀mẹ́nu bá díẹ̀ kẹ́ ẹ lè mọ̀ italy wà ń bẹ̀ portugal wà ń bẹ̀ poland wà ń bẹ̀ freelance wà ń bẹ̀ denmark wà ń bẹ̀ italy wà ń bẹ̀ luxembourg wà ń bẹ̀ spain wà ń bẹ̀ mauritius ń kọ́ uk ń kọ́ canada ń kọ́ àwọn orílẹ̀-èdè pọ̀.
1: On the road, opposite Fasmola Hotel, Lakure, ibẹ̀ ni wọ́n wà o, ó ti yá, let's go there.
0: Let's go there. Number te ma fi debe gangan re. Number te ma fi ja soju e re. Number te ma fi to ni 09036964322. 09036964322.

gẹ́gẹ́ bí àṣà mi gẹ́gẹ́ bí ìṣe mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi mo ní tó bá jẹ́ mi lẹ́yìn ni orílẹ̀-èdè tó wù mí òun lè mi á fi store number ever shine. Mọ̀n tó ṣe bẹ́ẹ̀ àwùjẹ Sunday àgbájé àwọn náà lóru ọwọ́ yẹn mo ṣe ń dọ́gbọ́n sọ fún yín mò ń ja yín tán ni. Ọlọ́run kú ṣe wọ́n sí bí ẹ má sọ pé mi mo sọ ọ́. Ṣé rí orílẹ̀-èdè tí bàbá fẹ́ lọ bàbá wá fi ẹ́fà ṣáà wọ́n wá fi orílẹ̀-èdè yẹn wọ́n wá fi stọ́ ẹ̀. Bí ìgbà téèyàn bá sọ pé Evershine Canada, Evershine UK, Evershine America, Evershine ẹ ti mọ̀rú ẹ̀. Ẹ lè ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ pàápàá jùlọ ẹ̀yin tó jẹ́ pé fóònù tẹ́ ń lò tó bíi méjì mẹ́ta àbí nọ́mbà tẹ́ ń lò ẹ̀ ń wò pé kí ni mo lè fi stọ́ nọ́mbà Evershine kí n lè tètè mọ rántí orílẹ̀-èdè tẹ́ fẹ́ lọ yẹn gangan gan àbí tó wù yín lọ́kàn. Pé lọ́jọ́ tó lọ́n bá ṣowó fún mi orílẹ̀-èdè báyìí ni mo fẹ́ lọ orílẹ̀-èdè yẹn ni kẹ́ ẹ fi stọ́. Ọ̀dọ̀ ẹ jẹ́ ń tún nọ́mbà náà pé 09036964322 09036964322 nọmba tó jáde sílé iṣẹ́ fashion yẹn ǹjẹ́ mọ̀ pé nọmba kan ṣoṣo yìí òun náà tún ni whatsapp nọmba wa ẹlẹ́ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára yíyún ti whatsapp ẹlẹ́ whatsapp wa àwa náà whatsapp àjọ whatsapp ara wa. Ẹnìkan wò mí onípa àwọn ọmọdé ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé bébé bá ti pẹ́ láròṣẹ́ mọ́ ń dọṣẹ́ ní. Èmi náà ti ń bá ìwé iṣẹ́ rìn ọjọ́ ti pẹ́. Èmi náà ń sọ̀rọ̀ bí èmi náà ń sọ̀rọ̀ bí pírẹsẹ́ńtà bẹ́ẹ̀ rí mi báyìí. Nọ́mbà tó jáde sí iléeṣẹ́ fashion rèé 09036964322 nọmba tó jáde sí iléeṣẹ́ fashion yẹn kò sórílẹ̀-èdè tẹ́yìn fẹ́ lọ táwo ò ní bá yín ṣètò ìwé ìrìnnà rẹ̀ ǹjẹ́ mọ̀ pé látijọ́ tọ́lọ́run ti ń bá wa ń ṣe níléeṣẹ́ fashion ọlọ́run ò dojú tì wá rí nítorí pé kí ni ohun tọ́lọ́run ti ṣe parí ó máa ń dùn ṣe ni àwọn nǹkan tọ́lọ́run ò bá lọ́wọ́ sí àwọn ló máa ń ṣòro ṣe ọlọ́run ti lọ́wọ́ sí nítorí pé kí ni àánú lorúkọ ọ̀gá wa ẹ sì mọ̀ pé kò sí béèyàn lọ ṣọ́ọ̀ṣì gan wọn ò ní kéèyàn bèrè fáànú àwọn kan gan bí wọn bá ṣiṣẹ́ fún yàn gan wọn ò ní ẹ lọ ṣiṣẹ́ àánú àánú ló ń gbé wa rìn àánú ló ń gbé wa fò àánú ló ń bá wa ṣe ẹ wá síléeṣẹ́ fashion láti ọ̀la lọ. Ẹ darapọ̀ mọ́ wa níléeṣẹ́ fashion tàbí kẹ́ ẹ mọ̀ pé nọ́mbà yẹn báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ rí i pé ó máa lọ 09036964322 09036964322.

tẹ́. Àwọn kan ti ń bèrè lọ́wọ́ mi, wọ́n ní àwọn orílẹ̀-èdè ta máa ń ṣe tẹ́lẹ̀ ta kọ́kọ́ máa ń sọ yẹn ń kọ́ wọ́n níṣẹ́, àwọn yẹn ṣáà ti pa wọ́n tì ní ṣá àpá wọ́n tì mo sọ lánàá nílé iṣẹ́ kan mo ní àràkúnlaṣọ gbági onílé iṣẹ́ fàṣàyàn fi ṣe àràkúnlaṣọ gbági.

jẹ́ mọ̀ pé gbogbo àwọn orílẹ̀-èdè tá ń ṣe tẹ́lẹ̀ gbogbo náà la sì ń ṣe ṣùgbọ́n àwọn eléyìí kan tún gbórí wọlé ni bọ́dẹ̀ tún ṣe gbórí wọlé wọn tún tò sí wọn tò tira wọn ni pàápàá jùlọ Europe country kò síbi tẹ́ ẹ fẹ́ lọ ní Europe country síléeṣẹ́ fashion tí wọn ní bá yín ṣe dáadáa. Ní pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti gbìyànjú bóyá níbìkan tàbí níbòmíì Canada. Èyí tẹ́ ti gbìyànjú Canada rí lọ́wọ́lọ́wọ́ bá a ṣe wà yìí iléeṣẹ́ fashion ó sílẹ̀ gbagada láti bá yín ṣe ìwé ìrìnnà Canada yín bóyá ẹ ti ń ṣe lọ gan tẹ́lẹ̀ bóyá òkè pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ti ń ṣe lọ lọ́dọ̀ wa náà ẹ wá láti ọ̀la lọ ẹ wá sí iléeṣẹ́ fashion ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ti ń ṣe lọ nbìkan ẹ̀yin tẹ́ ẹ ti ṣe nbìkan bóyá wọ́n ti já yín kulẹ̀ ẹ máa bọ̀ lọ́la látọ̀ lálọ iléeṣẹ́

over the world nileṣẹ fashion travel lọ bẹẹ bá nileṣẹ fashion wọn gbé yìnrìn àjò lọ sókè òkun ǹjẹ mọ pé orí ọfẹ àti àǹfààní tún wá wà bẹyìn bá délé bẹẹ bá dé ilẹ ibi tó wù yín lọkàn yín tẹẹdé ilẹ ibi tí ẹ fashion ń bá yín ṣe tọlọrun sì bá yín ṣe tẹẹdé bẹẹ láyọ àtàlàáfíà bóyá ẹyin wá jẹ bí ọmọ iléèwé ìyẹn akẹkọọ bóyá ẹyin lọ bẹẹ lọ kẹkọọ ni ìyẹn pé ẹ lọ lọ sí skul ǹjẹ mọ pé orí ọfẹ àti àǹfààní wà tẹ ẹ bá lọ skul ẹ láǹfààní àti máa ṣiṣẹ kẹrẹ tún máa gba sálárì ìyẹn owó oṣù.

tẹ́fí máa gó díẹ̀ ní 09036963322 nọ́mbà tó jáde tààràtà sí iléeṣẹ́ fashion nìyẹn. Ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ sí i láti WhatsApp. Ẹ lè ṣe voice note kẹ drop ẹ̀ síbẹ̀. Orúkọ mi ni lágbájá báyìí ẹjọ́ o mo fẹ́ lọ sí Canada, mo fẹ́ lọ sí Australia, mo fẹ́ lọ sí Belgium, mo fẹ́ lọ sí Italy, mo fẹ́ lọ sí Spain, mo fẹ́ lọ sí Denmark, mo fẹ́ lọ sí Finland. Ẹ kọ̀ pé àbẹ́ fẹ́ lọ sí Luxembourg, Portugal ẹ̀yìn fẹ́ lọ ní, ẹ pé Spain lẹ fẹ́ lọ ní, àbí UK, àbá Canada. Ẹjọ́ o orílẹ̀-èdè báyìí lèmi fẹ́ lọ, àbò orílẹ̀-èdè tẹ́yìn tiẹ̀ wá fẹ́ lọ gan. Mi ò ti ẹ̀ wá ráyè àti mẹ́nuba ẹ kàn tàtẹ̀jíṣẹ́ pé orílẹ̀-èdè báyìí báyìí ni mo fẹ́ lọ. Ẹjọ́ báwo ni màá ṣe rìn kí ni àwọn nǹkan tí mo nílò ẹ rí pé wọ́n á dá yín lóhùn.

ẹ máa pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ evershine gangan ló dẹ̀ máa gbé evershine gangan ló máa bá yín sọ̀rọ̀ eléyìí kì í ṣe pé mọ́níjà kan àbí sẹ́kítìrì kan àbí anybody kò sẹ́ni tó máa gbé ju evershine lọ evershine gangan lẹ máa bá sọ̀rọ̀ wọ́n á dẹ̀ ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ bóyá èyí tiẹ̀ ti wá ń pe nọ́mbà yẹn báyìí bóyá ó ń bísì àbẹ́ ń pè é ó ń kọ́kọ́ wetin àbí èyí tiẹ̀ wá ń pè wọ́n àti ẹ̀ wá gbé ẹ má bínú èrò ló pọ̀ lójú òpó èrò pọ̀ lójú òpó ni wọ́n máa padà dá yín lóhùn àmọ́ tó bá jẹ́ pé yín lè ṣe whatsapp ẹ lè bá wọn sọ̀rọ̀ kẹ́kàn tẹ́ sójú ẹ̀ látọjú whatsapp pé ẹ jọ̀ọ́ orúkọ mi ni lágbájá báyìí báyìí o èmi fẹ́ lọ rèé kàwé lókè òkun o èmi fẹ́ lọ ṣiṣẹ́ lókè òkun o orílẹ̀-èdè báyìí báyìí lọ́kàn tèmi lọ orílẹ̀-èdè báyìí báyìí ló wù mí o kí ni ohun àmúyẹ kí ni àwọn kan kí ni ìlànà ń tẹ̀ ẹ rí pé wọ́n á dá yín lóhùn nọ́mbà wọn rèé 09036 96 43 22 yẹn nọ́mbà tó jáde sí iléeṣẹ́ fashion tààràtà ni

0: tẹ́. Fanfa ní ẹ̀yin tẹ́ wá ń bọ̀ láti Adó Èkìtì Ìkẹ́rẹ́, àbẹ́yìn bọ̀ látọwọ̀, ẹ̀yìn bọ̀ láti ọ̀dá àyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́yìn bá ti wọ̀ lú Àkúrẹ́, ẹ kàn gbìyànjú ẹ sọ fáwọn èèyàn pé ẹjọ́ o, ẹ júwe òǹdóròdù fún mi. Ní kété tó bá ti júwe ọ̀nà òǹdóròdù fẹ́yìn, ẹ kọjá ọjà sì kàn síwájú. Ẹ̀yin tẹ́ ń bọ̀ láti ọ̀nà ibi tí mo dárúkọ, ẹ̀yin máa kọjá ọjà sì kàn síwájú. Tẹ́ ẹ bá ti kọjá ọjà, ṣé ẹ ti ẹ̀ wá rá àwọn ọjà yẹn, wọ́n kọ́ ní ipele ipele. Ipele kan wà ń pè ní ìsọ̀rọ̀bà. Owó àlàáfíà ló wà, ìyẹn left hand ibẹ̀ ló wà. Ẹ máa wo owó àlàáfíà yín láti ibi ọjà sì kàn yẹn. Ẹ ká 1, 2, 3, 4, 5 bí òpónà márùn-ún síwájú. Ẹ kà á lọ́wọ́ àlàáfíà yín. Ẹ rí iléeṣẹ́ Fashion orílẹ̀ pẹ̀tẹ́ẹ̀sì la wà. Ẹ̀rí adẹ̀kọ́ síwájú iléeṣẹ́ yẹn. Ẹ Fashion Films and Travel Nigeria Limited ibẹ̀ la wà gangan, ibẹ̀ la dúró sí, ibẹ̀ lórí dá wa sí. Láti bí ọdún púpọ̀ sẹ́yìn, àdẹ̀kù ńbẹ̀ ẹ ti mọ̀ pé tẹnukọ́. Nọ́mbà kan ṣoṣo tá a dẹ̀ ń lò láti gbà náà rí àpàrọ̀ nọ́mbà.
1: Ẹ Fashion Ìtàrẹ́ o.
0: Kì í ṣe tààrọ̀ owó.
1: Ìmọ̀ ògùn gáre o.
0: Ohun tí mò ń sọ ni pé.
1: Ẹ Fashion Ìtàrẹ́ o.
0: Kò sí ẹni tá máa fún yín nọ́mbà léni tẹ̀sánwó léni tádọ̀lá tí wọ́n ní your number is your call is choice of or is not reachable or is busy. Lábẹ́ sí sàwọn oríṣiríṣi èbó lẹ́wọ̀n sọ pé ajé owó wọgbó. Iléeṣẹ́ Fashion Ọlọ́run ṣe wá bẹ́ẹ̀ kò dẹ̀ ní rí bẹ́ẹ̀. Èmi ò sọ pé àwọn iléeṣẹ́ kan wà tán ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n tí mò ń sọ ni pé níléeṣẹ́ tiwa ohun tó dá mi lójú òun ni mò ń sọ.

0: gbàbí má gbàbẹ̀ gbàbẹ̀ má gbàbí ibì kan lè yàn ó gbà táì débi àwọn rè ẹyà sọ wa kẹ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì glo 99.1 FM ìjàpọ̀ àkúrẹ́ oníléeṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹ̀já jọ ṣe ẹ̀já jọ ṣe ẹ̀já jọ ṣe.
1: Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá adé orí ọ̀pin òjò tẹyẹkẹyẹ glo 99.1 FM àkúrẹ́ àgbàlẹ́tù.

gbàbí má gbàbẹ̀ gbàbẹ̀ má gbàbí ibìkan lè yàn ó gbà táìdé bí àwọn rè ẹyà sọ wa kẹ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì glo 99.1 FM ìjàpọ̀ àkúrẹ́ onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹ̀jẹ̀ àjọṣe.